0: ìlú ọrùn máa fẹ́ ìrì àánú ó yá máa fẹ́ tí ojúmọ bá ti mọ ní ìrì máa ń fẹ́ ojúmọ ní mọ kiri ó máa fẹ́ àṣẹ olúwa ni gbogbo èèyàn sán bí àkókò ìrì òwúrọ̀ dé ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa apọ́sù dr sm mustapha jp bàbá ṣe bí ọba olùdásílẹ̀ ìjọ ọlọ́run seed of christ golden church land of reality ti national camp wọn wà ní ṣe bí ọba international power line camp kilometer 54 lagos ibadan expressway lufuwa pe ipele ogun apọ́sù oya.
1: Hey, ara mi sí ẹnìkan mi mọ bí tó wà tó ti ń gbọ́ mi àmọ́ ohun ni mo fi ránṣẹ́ bí àmì ẹ bá nítumọ̀ mo paláṣẹ ní orúkọ jésù ti nasareti n tá n pè ní ìdè àti ìgbèkùn àwọn àgbà tí ò kí jẹ́ kéèyàn lọ tí mo ń dá yàn dúró mo pàṣẹ oya já
2: amen
1: in the name of Jesus
2: amen
1: sọ pé ìdè

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ ká jà fẹ́ tọ́ ọmọnìyàn ká

0: mo gbonju mo meni o ja pele oju mo gbonju mo meni to wa baja eke ama lati asiko ti e won ti bi mi titi di asiko ta wa yi ba se ndagba lo kolohun o ja pe laye daada emi o ti re ni to jade ti o si wa foro lede wi pe se ri la tin be lowo yin emi mo ko o se ri o tin be ni mu yin emi mo lu to fi je wi pe awa ma ri di ise re olohun oba o Olorun ba to lana to loni to ni gbogbo ojo Olorun ba to ni sisun eda to tun ni jiji re lowo eni to ba fun lanfani eni o rorun sun awon kan be to je pe ti won ba ti lu awon ogun kan won yi rorun sun kabiyesi Olorun wo eni ba wa ri isun ko mo dupe ni o tori anfani kan ati anu kan ni teyan ba tu wa sun to tuji to ra re eni to sun lana to je wi pe lowuro oni o sheese ki won ma ji sapa bi to da anu ni ko wa won na be ko si wa wa na be fun won ama eni ba ra anu gba o ye ku mo da gugu ope pada so do Olorun oba tori na nko kabi isi re olodumare o adupe laaro toni 32 fm 94.9 na le ngbo o aro ni tin sojo saturday ojo kerin ninu osu keje odun 2026 awon wero nyojojumo wa kaakiri orilede Nigeria na la tugbe wa si waju yin laaro toni ekuti mo gege bi ise wa awe je ti yin o di si gbogbo bi nkan tin lo ka tun le mo igbese to kan ati bo la tu se te si waju lorilede Nigeria awon wero yan be waju mi o Saturday Punch n be nbi Weekend Trust ajo wode ni Saturday Sun ti o fi mo Tribune Saturday Times gbogbo na lo wa lapa bi a si mo wonu awon iroyin won lati tun mo wo pe kini in tin sele kaakiri agbaye ibola tu borode to si fi je wi pe tojugun ba saju ipako na ni o tele ta ba ti mo awon koko tin be nu awon iroyin won laipe laijina na ni alariwisi wa fun taaro toni barista Yomi Ogunlola tawon na o mo darapo mo wa agbejoro olusola omo momo lo ko mi o agbenuso yin nu ti ee retire 44 minus 4 laaro saturday mo tun se kini mo 40 eyin na lodo ti yin mo fo o mo fo fosi mo fo fura ni e ja tesi waju ninu we iroyin ti Saturday Tribune ibe ni ti gbera so lowuro toni loju iwe keje ninu we iroyin Saturday Tribune lori oro eka kan ile ti won pe won gbe kale to je eka to nboju to oro idokowo papa julo awon idokowo to ni se pelu awon ti won tile okere wa lati wa se idokowo lorilede Nigeria PFIPC ama ile ti joba ti agbon won tin se wi pe awon mo nkan kan pa re o ibo le ti ri igbimo te gbe kale ibo le ti ri eka te gbe kale awon wo atawon wo lo bowo lu ama to je wi pe Adeniyi to na nforuko lede wi pe se bo ni eni ti o je adari fun eka ti won soro re yi o be na awon iroyin kan tu wa jade lori oro ohun laaro toni bi ijoba ti se duro lori oro wi pe awon o mo nkan kan nipa eka ohun o egbe oselu ADC egbe oselu NDC to je egbe oselu latako lorilede Nigeria be na eni to ti figba kan ri ja igba keji are orilede Nigeria Atiku Abubakar una ma foro lede oni e ma je kikini ohun lo be yen o se ri etan lo wadi re ni gbogbo ina te ba le tan to ba se alojin le tan si lori oro won won ni ki won se wadi toto lori oro na be na falana na lo tin wi pe lowo ta wa yi bi won borode eni oro ba taba o se se ko taba won kan bi oruko gbaja bi amila ti fojulede ipe se lo ye ki baba ki won ti e si jowo ipo won lasiko yi tititi won yo fi ri oro na yanju lori iroyin ohun o tudu ni iwe iroyin ti Saturday Punch ni bi awon na ti gbe iroyin lori re loju iwe kerin kini Saturday Punch so ori egbo o oro mo fojulede agbon se oyin se won lawo mo kankan nipa oju oloko to wugudugudu bo loro ti je ibi o ti je wipe iroyin ti iwe iroyin Punch tu gbe laaro toni wipe nje ejemo bi asiko kan ti e wa ti awon letter kan to gba office eni tin se akowe fun ijoba apapo to gba koja ti won si n bere fun office fun
1: ẹ̀ka eléyìí tí ìjọba pé àwọn ọmọ nǹkan kan pa rẹ̀ yìí bó lọ̀rọ̀ ti jẹ́ o àkúmẹ̀ gbàjàbí àmílà ni àwọn náà ti pẹ̀lú nínú àwọn tí wọ́n ti ń wí pé ẹtọ́ná wá di wọn lórí ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tí fàlànà sọ wípé ó yẹ kí gbàjàbí àmílà kó sì jọ̀wọ́ epo lásìkò yìí ná òun náà fojúlédè nínú ìwé ìròyìn ti punch níbi ó ti jẹ́ wípé iléeṣẹ́ ààrẹ ibi àwọn fọ̀rọ̀ tì sí iná ni wípé kí wọ́n tọ́ná wá di ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ wọ́n ní wípé kí gbàjàbí àmílà kóun náà pẹ̀lú nínú àwọn tí yóò lọ ilé ẹjọ́ lọ́rí sọ ohun ojú mi tó ohun ojú mi rí lórí ọ̀rọ̀ náà ajá kò lápá abẹ̀yẹn ká tún lọ sápá ibòmíì ojú ìwé ìròyìn ti the punch náà mo wa tó jẹ́ saturday punch lójú ìwé kẹwàá bàbá wa rè o emefiele ẹni tí òun náà ti wà kọrí jẹ ààrẹ fún ilé ìfowópamọ́ àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà kí lọ̀rọ̀ tún ta bá baba láàárọ̀ tòní àwọn rèé ti táyà àti súùtù wọn ní emefiele buhari wọ́n pé àwọn méjèèjì náà ló yẹ kí wọ́n tọ́ná wádìí wọn gbà náà lórí ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó kan tó yẹ kó jẹ́ ti aráàlú $6.2 million mílíọ̀nù mẹ́fà àti ẹ̀sùn méjì dọ́là èyí tí wọ́n ní wípé àwọn owó ọ̀hún ó gba kọ̀rọ̀kọ̀rọ̀ ẹnìkan tóun náà ní í ṣe pẹ̀lú à ń tọ́ná wádìí àwọn ọ̀rọ̀ tó bá ta kókó ìyìn ló fọ̀rùn léde láàárọ̀ tòní o odòjú ìwé kẹwàá nínú ìwé ìròyìn ti saturday punch lórí ọ̀rọ̀ àkọlù tí ń wáyé ní ilẹ̀ south africa sí àwọn tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ òkèrè pàápàá jùlọ èyí tó tún pọn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nílẹ̀ ọ̀hún lójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn ti saturday punch ọ̀rọ̀ tuntun fojúlédè o pé yóò tún tó 500 àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì ń bẹ ní ilẹ̀ south africa tí wọ́n ti ṣetán láti padà wálé pé ẹja mọ́ ọ lọlé o bókèrè ò bá gbè wá ṣe bá sá padà sílé bàbá wa àbí bí wájú ò bá ṣe ń lọ ẹ̀yìn ó ṣe gbá rìvásù sí ẹja tún padà sínú ìwé ìròyìn ti saturday tribune lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò 32fm949 fẹ̀yìn ẹ à ń bẹ lójú òpó facebook o lórí youtube àti àwọn ojú òpó wa gbogbo lórí mixlr lórí radio garden bẹ́ẹ̀ bá ti ń gbọ́ wa bí lóyún bá ti ṣe ń bá yín ẹ̀yẹ láǹfààní láti mọ fi àwílé yín sọwọ́ sójú òpó ti facebook 32fm949 fẹ̀yìn ẹ tásìkò bá ti tó àmọ̀ka àwọn àríwísí yín náà sọwọ́ ọ̀tá lórí ọ̀rọ̀ ìjínigbé èyí tó wáyé nípínlẹ̀ ọ̀yọ́ tó jẹ́ wípé òjò rẹ̀ ò tíì dá títí di àsìkò yìí ojú ìwé kẹrin saturday tribune ọ̀rọ̀ jáde níbi ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti sọ bí ìbọlẹ̀ ti ń gbọ́ àwọn ìròyìn tẹ́ ń gbé káàkiri ìròyìn ẹlẹ́jẹ̀ rèé o ẹ má báwọn gbé e lórí ìròyìn kan eléyìí tí mọ̀jàlá rẹ̀ ti ń fẹ́ lójú òpó káyélujára wípé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n san owó fún àwọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí tí wọ́n jẹ́ àwọn èèyàn gbé níjọba àbílẹ̀ tí oríire tí wọ́n sì ń bẹ lákàtà wọn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ ní gbogbo dẹ̀ pé rẹ́sìdẹ̀nsì tí wọ́n gbé káàkiri hùn ẹ̀kọ́ tí kò sí ẹ̀dẹ́fìlà wégèlè mọ́ wo bẹ̀ sí àwọn ò sanwó kankan fún àwọn agbésùmọ̀mí ojú ìwé kẹrin saturday tribune ọlọ́run wo ṣàánú kò ṣe gbogbo àwọn tí wọ́n bá ń bẹ lákàtà àwọn ajínigbé kò ṣe wọ́n ní rírí ní inú ìwé ìròyìn ti saturday punch ọ̀rọ̀ kan náà tún jáde lórí ọ̀rọ̀ ìjínigbé àti ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè nàìjíríà níbi ọ̀rọ̀ ti fojú léde lójú ìwé kẹjọ wípé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ bí àpọ̀ àwọn mọ̀lẹ́bí àwọn tí àwọn èèyàn wọn ń bẹ lákàtà àwọn ajínigbé lórílẹ̀‐èdè yìí káàkiri wọn ní ṣe ni wọ́n ti ń kọmi inú kọmi òde o pé ẹ wá jẹ́ ìṣe wípé ìjọba ti fẹ́ mọ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ojú ìwé kẹsàn-án inú ìwé ìròyìn ti saturday punch ń lọ̀rọ̀ ọ̀hún ti fojú léde bẹ́ẹ̀ náà ní ojú ìwé karùn-ún nínú ìwé ìròyìn ti saturday tribune ìròyìn yìí wá láti ẹkùn àríwá orílẹ̀-èdè nàìjíríà àmọ́ àwọn wo ló ṣàgbékalẹ̀ ìròyìn ọ̀hún àjọ ìṣọ̀kan àgbáyé wọ́n fi ọ̀rọ̀ kan léde o nínú àwọn ìjábọ̀ àti àwọn ìwádìí kan tí wọ́n ṣe ìwádìí tí ó fojú léde nínú ìjábọ̀ náà ni wípé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé lẹ́kùn àríwá orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ ebi èyí tí ń pọmọdé tí ń pàbà lẹ́kùn ọ̀hún wọ́n ní ṣe ni kinní ọ̀hún ṣe ní túbọ̀ ń burú sí i ni o laarin odun mewa si asiko ta wa yi latenyin wa titi di asiko yi koda inti won ko be ni wipe ni awon ipinle bi mesan lekun ariwa lorilede Nigeria awon ti ebi npa lasiko yi ti won ri nkan je won to million meta di ni ogun awon eyan lekun ariwa orilede Nigeria oju iwe karun Saturday Tribune eni mo ti riroyin ohun o eja tu te siwaju iroyin tun be lapa bi ninu iwe iroyin ti Saturday Tribune na mo siwa gege bi enikan ti soro lori oro igba ti won tona wadi re leyin ti owo sikun ofin te pe o ni se pelu pe o nje omo lomo gbe o si tuta omo lomo ngba ti o wa mo soro oni million akoko to won o ko pa laye ogun pe ibi to n ti lo re ta omo ore ogun ibe lo n ti koko pa million akoko na mo jo apowo eje ka mo powo obu ka mo powo adanu ka mo powo ofo ka mo powo ti yo gbe ni debi ti o ti o to ye keyan o de million akoko ti won pa oni nsin bi won ti mo ona abi se bi won ti n be lakata won agbofin ro ni nsin alubarika gbogbo nkan o to eja ko lapa be yen eni o bayi ti pa million akoko bo se 1000 akoko lo npa amo to je wipe o towo bibo rora mo pa 1000 re o eni kan na soro ninu iwe royin ti Saturday Punch ibe na mo siwa ni bi eni kan ti won ti fi kele ofin na gbe to je wipe awon na ma ji eyan gbe ni ohun na foro lede o oni awon lo re ji omo meji kan gbe gege bi oro ti jade nigbati won tona wadi won ni odo awon agbofinro lori isele to bani lokan je to waye ni oja bode ni ipinle Oyo papa julo ni ilu Ibadan
0: won ni awon ti won je bode
1: oda ose o jare ti won je awon ti won faragba ninu oro ohun ina ni won ti soro pe opo nkan la won padanu o ninu oja won ko lon dakun ko dabo ki o ba wa fure mi na ni awon ijoba na ti won si tun gbe igbese ati n gbo pe awon kan tin nawo si awon ti won faragba ninu isele won na olohun o saanu wa eja doju oja ki o to de wi pe atumo tesiwaju ninu iroyin baba fendo fun towuro toni 32 fm 94.9 an pada nbo
2: Ṣinu le re sisa iro dede ni to de eto to poju owo ko nilo ayan nu kiri gbe si 32 fm 94.9 laughter house ori oke tete premier mokola ibadan
3: lupo igba awon eyan ki mo bi data won se man tete jotan emi gege bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere ki nsare se auto update niyan ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3 gbogbo awon apps to ti si sile le mi a ma refresh ntemi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbo n tun ma nwi
4: yeah mo gbe o data ti mo sese se ma ti tan
3: se mi o so fun e
4: jara e ma je ki phone e ma fi data re se ogle se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
3: ero ibanisoro la so le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amoju to data re
4: je igbadun data re ni welemu leave it 100 mtn
5: ule lowo jọ lenu ti rin la fun alabaro lojo ibide ayan fe mi laarin awon okele amala amala koro boton ninu awo kon la ninu ape ko ba se gbegiri ko se wedu oge amala koni sanwo lo sode enu ebi amala na ko o wa deda lo so ye fun dogun ebi amala mi o aje ta omi oge si aya lara e ku oju lona o
6: no. The FIFA World Cup 2026 is

0: pàápàá jùlọ iléeṣẹ́ ààrẹ tí wọ́n wí pé àwọn mọ̀ nǹkan kan nípa ẹ̀ka ọ̀hún o ìgbàwọlé jókòó ìgbàwọlé bọ́wọ́lù ìgbàwọlé stampu ẹ̀ tẹ́lẹ̀ gbé ẹ̀ka kalẹ̀ tí ó sì jẹ́ wípé ìròyìn kan tún jáde nínú ìwé ìròyìn ti punch pé àwọn tún ṣe àwọn ìwádìí kan o lára àwọn ìwádìí tí wọ́n sì ṣe ni wípé ẹni tó jẹ́ akọ̀wé fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà George Akume pé àsìkò kan wà tí lẹ́tà kan gbawájú wọn kọjá eléyìí tó jẹ́ wípé lẹ́tà yìí àjọ yìí gangan ẹ̀ka tí wọ́n wípé ìjọba tí wọ́n pé àwọn ò mọ nǹkan pa rẹ̀ yìí tí wọ́n fi ń béèrè fún ọ́fíìsì lára àwọn ilé eléyìí tó jẹ́ pé àjọ EFCC tí wọ́n ti rí gbà padà nínú àwọn ìwádìí tí wọ́n ti ṣe lẹ́tà yìí sì gba wájú ẹni tó jẹ́ SGF ó gba wájú wọn kọjá àmọ́ síbẹ̀síbẹ̀ pàápàá still àti yet ti ń bẹ́ẹ̀ iléeṣẹ́ ààrẹ wọ́n ní kí wọ́n tanná wádìí ọ̀rọ̀ ọ̀hún pé torí àwọn mọ nǹkan nípa rẹ̀ pàápàá jùlọ náà lórí ẹni tí òun náà ń jáde pé ẹ mọ nǹkan pa kí ni àyìn Adéyẹmí pé ṣebí àwọn náà ni director general adarí fún ẹ̀ka tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí bí ó ṣe jẹ́ pé ìjọba ni ṣe bẹ́yìn náà ti láwọn nǹkan kan tẹ́ ẹ ti ṣe látẹ̀yìnwá tó fẹ́ dàbí àwọn forí lẹ́kọ́ bọ̀ lójú bí jìbìtì bí nǹkan kan torí náà àwọn dúró lórí rẹ̀ gbájá bí àmìlà wọ́n ti ní káwọn náà lọ ilé ẹjọ́ kí wọ́n lọ sọ ohun tí ojú wọn tó lórí ọ̀rọ̀ ọ̀hún amòfin mo bí wọ́n ní ààyè sòsà lódò kí làbẹ́làbẹ́ ọmọ bó ló ti jẹ́ wípé ọ̀rọ̀ ẹ̀ka kan wọ́n gbé e kalẹ̀ títí tó fi dé irúfẹ́ àsìkò yìí tí wọ́n tiẹ̀ tún ń béèrè fún ọ́fíìsì ọ̀rọ̀ ń gbawájú SGF gbawájú chief of staff kọjá ìjọba sì ń pe àwọn ò mọ nǹkan kan nípa rẹ̀ tí ń bẹ́ẹ̀lẹ̀ yìí eléyìí tó jáde lamọ̀ rí ǹjẹ́ ò ṣeé ṣe kó jẹ́ pé àwọn ẹ̀ka pọ̀ bẹ́ẹ̀ tí iléeṣẹ́ ààrẹ tí wọ́n mọ̀ pé àwọn ò mọ nǹkan kan pa rẹ̀ o tówó sì ń lọ sínú àwọn ẹ̀ka wọ̀nyìí amòfin
1: ẹ ṣeun atọ́kùn ṣe rí ohun tó ti ni lójú ju olè ó wà irú ẹ̀ líle wọn ò dẹ̀ gbọ́dọ̀ máa pèèyàn lólè kírú ẹni bẹ́ẹ̀ kó tún wá lọ sí àárín ọjà ó máa gbọ́mọ ẹran jó òun ti fẹ́ ìjọba Tinubu òun ṣe rí ìṣe ó dàbí pé network yẹn ṣe bákan
0: bákan ó ṣe bákan bákan lóòótọ́
1: ẹjẹ́ kí tún ìṣe ìbò mi
0: kódà
1: now bọ́lá àpẹẹrẹ Tinubu ó yẹ kán fi ọwọ́ bojú ni ó yẹ kán tún wá tú àṣírí ara wọn báyìí fúnra ara wọn níwájú gbogbo àgbáyé ẹ̀yin náà ẹ wo ọ̀rọ̀ tó ń tàn ìràn ẹ̀ lọ́jọ́ náà nígbà tí ààrẹ bọ́lá àpẹẹrẹ Tinubu tó gbé budget lọ sí National Assembly impression tó fún gbogbo àgbáyé òun ni pé a ti ṣiṣẹ́ lórí budget yìí o àwa gbé wá fún yín tẹ́ ẹ bá wa yẹ̀ wò nísìnyí ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn èèyàn ẹ̀ tí wọ́n ń sọ fún wa òun ni pé ẹ wò ó ṣiṣẹ́ kankan lórí kinní yìí o àyẹ̀wò àwa kan gbé lọ sí National Assembly tí wa ní o bọ́n ṣe gbé fún wa bẹ́ẹ̀ làwa náà ṣe gbé lọ so tí àwọn ọmọ Nàìjíríà tó bá ń sọ pé àwọn ẹni tó wà níjọba yìí wọn nǹkan tó ń pè níjọba tó tún yẹ kí ìjọba fúnra ara ẹ̀ wá jáde kó wá sọ fún gbogbo àgbáyé pé ẹ wo akàn wa ń bíbá ẹni o àwa ò mọ bóyin ran gọọmenti o ohun ìtìjú gbà lélẹ ìtìjú in fact ó yẹ kí presidency dákẹ́ ni kálẹ̀mí ni ààrẹ ni irú ọ̀rọ̀ yìí mi tiẹ̀ ní jẹ́ kó ń sọ síta rárá ìwádìí ti máa ṣe lábẹ́lẹ̀ ni máa ṣe títí ti máa fi rí òkodoro ọ̀ ṣùgbọ́n eléyìí ń ṣe náà present ara

0: as an ineffectual government. Very, very sad indeed. Gẹ́gẹ́ bí Fàlànà ṣe sọ, ibẹ̀ lèmi náà dúró sí. Àárọ̀ yìí, as a matter of fact, láti àárọ̀ jẹta, òun ló ti yẹ kán ti lé gbàjàbí àmìlà kúrò ní Aso Rock. Pé ó yìí wà ń bẹ̀, nǹkan burúkú pátápátá gbáà ló jẹ́ fún President Bola Ahmed Tinubu àtijọba ẹ̀. Iléeṣẹ́ tó wà nínú budget tẹ allocate owó fún, èmi tiẹ̀ ti ń ṣèwádìí sí owó tán allocate fún, mo fẹ́ mọ iye tó ti bọ́ sí ọwọ́ iléeṣẹ́ ọ̀hún tí gbàjàbí àmìlà tó fi ń bèrè iye tó ń bèrè tán ní 48% tó lóun fẹ́ gbà. Kán bẹ̀rẹ̀ sí ń track àwọn owó ọ̀hún bọ́ ti ṣe lọ. Ìyẹn ni kọ́kọ́. Ẹni tí wọ́n tún lò, èyí tó wà láàrin gbàjàbí àmìlà àti Adéyẹmí, òun náà lọ pa sí hòtẹ́ẹ̀lì yìí o. Kẹ́lẹ̀ fi mọ̀ pé ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ ó pọ̀ gan, kò ń ṣe kékeré rárá. Ìtìjú lele jẹ́ fúnjọba o, ìtìjú ńlá lele jẹ́ fúnjọba. Ó fi wọ́n hàn bí àwọn ẹni tí ò fit and proper láti wà níjọba. Kòjú bẹ́ẹ̀ lọ.
1: Tó ṣeun amòfin ẹja tún mú ròyìn míì. Ìròyìn yìí jáde ní ojú ìwé karùn-ún inú ìwé ìròyìn Nigerian Tribune tó jẹ́ Saturday Tribune fún tó wúrọ̀ yìí. Nígbà tí àjọ ìṣọ̀kan àgbáyé tí wọ́n ń ṣe àwọn ìwádìí kan lẹ́kùn àríwá lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n fìdí àwọn ọ̀rọ̀ kan múlẹ̀ wípé ọ̀rọ̀ ebi èyí tó gbalẹ̀ kan pàápàá jùlọ lẹ́kùn àríwá wípé kinní ọ̀hún ṣe ni ó túbọ̀ ń bàjẹ́ sí wọ́ lẹ́sẹ̀ sí ni o. Pàápàá jùlọ nígbà tí wọ́n wò láti bí ọdún mẹ́wàá sẹ́yìn wá sí àsìkò yìí, wọ́n tiẹ̀ wá ṣàkọọ́lẹ̀ rẹ̀ pé láwọn ìpínlẹ̀ bíi mẹ́sàn-án lẹ́kùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà, àwọn èèyàn bíi mẹ́tàdínní ogún ni wọ́n ń kojú ọ̀rọ̀ ibi. Ẹ já wá wo àwọn ìgbésẹ̀ kan tí àwọn tí wọ́n jẹ́ gómìnà tàbí àwọn ìjọba láwọn ẹkùn àríwá yìí, láwọn ìpínlẹ̀ bíi Kano, Katsina, Kebbi, Zamfara tí wọ́n máa ń gbé lórí wípé à ń ṣe ìgbéyàwó ọlọ́pọ̀ èrò fún àwọn tí wọ́n jẹ́ bóyá wọ́n ní àwọn kan wà tí wọ́n jẹ́ opó nínú àwọn tí wọ́n ṣe fún ọ̀hún, àmọ́ àwọn kan tó wà tó jẹ́ pé àwọn ọ̀dọ́ tí wọn ò rọ́wọ́ rí tó tí wọ́n yí ìjọba sì wá wò pé bó la ṣe fẹ́ ràn wọ́n lọ́wọ́, ẹja ṣe ìgbéyàwó fún wọn, ká fún wọn ní gáàsì, ká fún wọn ní mátírẹ́ẹ̀sì, kí wọ́n lọ mọ dá mọ̀lẹ́bí tiwọn náà sílẹ̀. Àwọn náà sì mọ bímọ o, a sì wá ń sọ̀rọ̀ wípé ebi ń pọ̀ sí. Ǹjẹ́ lára àwọn tí ó lè máa fa òṣì àti ìṣẹ́ kòtókòtó, ǹjẹ́ ẹ̀yin náà kan ni wípé bóyá tí omi bá ti pọ̀ jọ kalọ, àwọn tí wọ́n yẹ kí wọ́n jọ mọ́ lo àwọn nǹkan kan tó bá ti pọ̀ ju oye tí ó yẹ kí ìjọba tiẹ̀ lè pèsè, overpopulation lòyìnbó tí ó máa ń bá dé. Ṣé eléyìí náà pẹ̀lú àwọn nǹkan tí ń ṣàkóbá? Àti pé ọ̀rọ̀ yìí báyìí o, kì í ṣe ọ̀rọ̀ ẹkùn àríwá nìkan o, ṣé ipa rẹ̀ náà ṣáà máa rí lára àwọn ìpínlẹ̀ tó kù náà lórílẹ̀-èdè Nàìjíríà? Torí tí àwọn èèyàn bá wà tí wọn ò rí nǹkan jẹ, ǹjẹ́ ò tún lè mọ yọrí sí wípé à ń wo àwọn ìwà tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn pé lábẹ́ bó ti wù kó rí ká sáà rí nǹkan mú dẹnu? Amòfin.
0: Ẹ ṣeun atọ́kùn. Gbogbo ohun tó yẹ kẹ́ ẹ sọ, òun náà lẹ ti sọ. Inú mi dẹ̀ dùn wípé ní òkè ọ̀ya lọ́hùn, ìkan náà àwọn ọmọ wọn ó ti jáde, ó ti bá àwọn bàbá wọn sọ̀rọ̀, àwọn tó ń ṣègbéyàwó fáwọn èèyàn káàkiri pé ẹ fẹ́ kán máa bí àmájèrè sí rí. Àwọn tó wà nílẹ̀ tí ìtọ́jú skills ló yẹ kẹ máa kọ́ àwọn ọmọ wọn yín, tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ ṣe nǹkan fáwọn èèyàn. Irú eléyìí kọ́ ni nǹkan tí ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì máa ṣe. Kò yẹ kókó kí nǹkan kan gọ́ọ̀mẹ̀ntì pẹ̀lú ẹnìkan fẹ́yàwó ẹnìkan fọ́kọ̀. Ẹ fún wọn níṣẹ́, decision yẹn ọwọ́ wọn ló wà láti fẹ́yàwó. It's just misplaced priorities to ba wa ja ni lu yi ni government o ni any business lati ma ran awon eyan lo meka pelu owo ara ilu e we ri lenu ojo mi lo kan yin sin ohun la tun gbo pe awon bandit gan wa lara awon ti won tun ran lo meka seri oro Nigeria yi o get as be ni population ilu a mo estimate la kan sise le lori iye omode melo lo wa iye middle age melo lo wa iye old people melo lo wa iye disabled people melo lo wa all of these things ohun la won ilu nlo to fin plan progress won but unfortunately it is a missing data in Nigeria awa o ri nkan kan lati plan ohun lo fi je pe many of the times awon plans ta ba ngbe sile gbogbo e ma fail ni because won wa based on data ele to waju nu gbogbo e ohun ni poverty ohun lo je kin soro kan lana o ye ki joba realize nsin pe asiko go won kan la wa ye o tori asiko go won ohun no la lowo lowo won la mo nkan ta fi se nkan ta ma fowo se po nsin yo iru e lele teyin na so yi over 160 million below the poverty line ki se pe ko si poverty lawon ilu yoku but efforts the government man make lati gbe awon eyan jade ninu poverty ohun nkan to matter but e ba wo ijoba yi ihun ton se o ti e ko se ko se feti gbo rara se bohun ni IMF na tin pariwo si tansin pe owo Nigeria ti won na unappropriated money ti o go through budget channels ohun ni IMF n pariwo le lori bayi sin eni e fe yu awon eyan koro nu poverty e wa n pin 20,000 naira fun won se 20,000 le tan poverty ni ninu asiko te bi wayi beyan ba lo soja nsin averagely ka te ni pe ko na owo rara rara ano bi 5,000 ko to se obe nitori afi ti o ba fe reran ti o ba fe reja ti o ba ti wa fe reran ti o reja to je pe efo lasan lo fe yi po mata
1: abi pa nla
0: ano bi ano bi 3,000 e wa wo obe melo lo fe se inu 20,000 so owo yen e kon danu ni you have wasted the money rather than pe boya ke wa something very very tangible tawon eyan le ma se to won ma mu owo wa fun won stop giving the people fish teach them how to fish National Orientation Agency ise wa lowo yin start teaching vulnerable Nigerians how to fish eye waste owo ilu imo anyhow there are so many things that fish lati fi le ton ise ati osi government bere si se okan lenu ojo meta isin which is very good intervention won in the oil sector lati wa ba won se ma mu owo epo wa sile this is a very positive move nitori towo epo wa le ise awa iru e ni mo fe ki government ise in the area of cement ewo the world over the construction industry is the highest employer of labor sugbon lowo ta wa nsin won ti constrain sector yen nitori owo cement to lo soke bayi opolopo to ye ko ma kole ko ma ko factory ko ma ko gbogbo e they have been constrained because of the high cost of cement high cost of blocks and other building materials iru awon bi bayi o ye ki government wole pelu control won of course standards no tun wa nbe o tori gbogbo awon ile to n collapse nisin te ba lo wo nkan to wa laarin won importation of fake products ti standard organization ah mo boya won si wa nbe abi won ti e si nbe mo but iru intervention iru eleyi o ma help ilu gan ti construction ba lo kakiri everywhere development ni funlu ise de ni fa won ti o ni ise so government should concentrate on tangible things lati fi reduce poverty ni ilu not this cosmetic approach ti won lo ye eleyi o le de bi okan awon te fun 20,000 ko le ni man to
1: so oda mo fi ojo opo on fe mo lokolokolo di amo boya ka tu lo sinu iroyin mi ti o ni se pelu oro abo ko to de pe a mo si oju opo sile fun awon ti won gbo wale na lati lanfani lati pelu owuro oni a mo fi se se wa nbe
0: a to ku mo gbo yin
1: ha lori oro awon isele jinigbe tin waye ni orilede Nigeria iwe iroyin ti punch gberoyin kan loju iwe kejo laaro pe opo awon mole bi to je wipe awon eyan won se nbe lakata awon agbesumo mi won yi ini won tin soro pe ah se se wipe ijoba ti fe mo gbagbe awon pe awon o gbo nkan kan latodo ijoba bo ti to bege mo be na ni inu iwe iroyin ti Saturday Tribune loju iwe kerin ijoba ti ipinle Oyo awon na se oro kan pe iroyin kan tawon eyan gbe kaakiri loju opo kaye lujara pe awon ti won ji awon eyan gbe ni joba abile orire te won bere fun awon owo kan ti ijoba si ti sanwo na fun won amo ti won si ko ti won itu awon ti won be lakata awon sile ijoba ipinle Oyo wa ni ah iromo ni o e ma tele awon ti won gberu fe iroyin pe awon o sanwo kankan bi owo itu sile fun awon anytime we won yi oro ti awon obi ati awon molebi wa so pe sese wipe ijoba tin dake lori oro yama amofin ta ba tu wo ni dakeji na oro to ni se pelu oro abo ki se oro to je pe boya won mo fi gbogbo igese ti won ma n gbe lori oro na ti won mo fi lede bo ni ijoba o se wa se to je wipe ko ni dabi igba ti won ti dake lori oro yi ti won o so nkankan nipa re mo ati oro ba ti pagidina baba ti ri etin be nle yanju ba ti pagidina eti otu ni waye tori ba se n pa kan nikan ru si o fe mo jo igbere ote ni oro abo lorilede Nigeria amofin
0: e se mupo atokun cheri mo ni bere kan fun are Bola Ahmed Tinubu ati gomina wa Sheyi Makinde ti Olorun ni jari o ti awon agbesumo mi ti won ba gbe omo are ton wa beri fun ransom ti o wa ran awon security kon lo gba omo won sile ti won ba ri gba so ma san ransom yen abi ko ni san abo ma fi omo e lembe awon agbesumo mi ibere yen na ohun na ni mo bere lowo gomina Sheyi Makinde Olorun ni je kiru esele si sugbon to ba je pe awon agbesumo mi gbe omo e oro ri bo se ri so ma san ransom abi ko ni san ransom good mama reti esi won sugbon o temi fe so fun gomina Sheyi Makinde ohun ni pe ko si nkankan to ma poju lati ko awon omode ipada wale omodun meji omodun merin ninu igbo for the over 50 days iye o gbodo ti gomina loju ton ba ni ah mo lo san ransom fun won ni o to be oju be lo ko gbodo ti loju rara tori bi emi ti se re news yen sin o dabi igba te pe won wo pe nkan ti ju leleyi o ton ba ni alo son ransom o se nkan ti ju anything you can do for the welfare and security of your people is the ideal so to ba je pe bo lo se ri nsin a le lo attack won ka free awon omode won yi jade then if the only option available oun ni pe ka san ransom e je ka lo san o omo oni ku mo wa loju o
2: ami
0: so oun se oun ti ju o iyen n se oun ti ju rara if we have to pay them then let's pay them oun ta ma se fun won leyin igba yen a wa ninu okun wa
2: o da se amofin ibere ti ma bere eyin ko ni o down to ba se se ki ari awon ti won gbo wa lati ile okiri ele mo fi ariwi si yin sowo soju opo ti Facebook lo wuro tuni tabi ti won ba le pe wa wole gbogbo nti anfa ta anfa to tin le ni ojo bi melo kan bi melo kan awon ti won ba n gbe lawon ile okiri boya bi UK bi US bi Germany abi awon ibomi te tin gbo wa lo wuro tuni ibere ni wipe nje o se se na kirufe nkan bayi ko ti waye lati bi ojo bi melo kan ta tin so lo ta n so bo yi ki awon ti won be lakata ajinigbe ohun ki won mo esi ti ipada wale bo ba wa ri be bi o ba wa ri be kini n ta n se ti to be lorilede Nigeria 0906 2000 949 0809 7000 949 0705 5000 949 hello hello hello ah orilo 0906 2000 949 0809 7000 949 0705 5000 949 loju opo Facebook 32FM 949 feyin e toluwa lase adetola won so oro kan won ni oro abo lorilede Nigeria won ni ke se wipe boya asun aji ina lo sele o wipe o tin wo lateyin wa bo latori awon ohun to ni se pelu awon ofin ti ko tono to abi ti ko rese wale to papa julo boya ki a mo fowo ra won ti won ba je odaran lori lai gbe awon igbese ofin to ye ko le dandan dada bi oyin afogun ta ko awon ti won ba nwo wa odaran hello
3: hello
2: e mo kan aro mami
3: e sa yo
2: e seun
3: e ku eto
2: e se gone
3: that is what I'm going to do
2: amen
3: I'm okay I'm going to go to the house. Àtàwọn olùkọ́ wọn á sọ̀kan lọ́rùn tí wọn ò fi ní nǹkan kan pé ń sọ ojú àwọn ọmọ yóò máa rí nǹkan kan ni ó ti lọ bí on 50 days báyìí nínú àwọn wa fẹ́ tó fẹ́ pèsè lẹ́wẹ̀rẹ̀ tó wà tó máa jájà báyìí ìtọ́ta ń sọ fún wa pé àwọn gbèsègbèsè àwọn gbèsègbèsè gẹ́gẹ́ táwọn kò sì sọ ọmọ ọlọ́mọ ni wọ́n ń sá ni wọ́n rán níṣẹ́ dé tòrótòró tó bá jẹ́ bí wọn níṣẹ́ wọn ti mọ bí wọ́n ṣe gbà wọ́n sílẹ̀ kò dá báyìí o kò dá báyìí o torí bí n tó rọrùn àìrèsí tí ń jẹ kínní kan ní ìsinmi ọdún ọdún rí nígbà tí ẹlẹgbò bá mi ti ń tó sọ sẹnu wá wá máa fi.
2: Ẹ ṣe yẹ Elizabeth. Hello.
4: Ẹ̀lú ẹ̀ káàárọ̀
2: o. Ẹ̀rọ káàárọ̀ o.
4: Orúkọ tí mi ní àdìsí òbí mọ́ kí láti ẹ̀rí gbọ́dẹ̀ yọ.
2: Ẹ bá a sún kò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn
4: o.
2: À ń gbọ́ àmọ́ ẹ̀ tí kó lẹ́gbẹ̀ rédíò yẹn ẹ má bínú ó yẹ kẹ́ ẹ ti mọ bó ti mọ ń lọ bẹ́ẹ̀ bá ti pe rédíò ẹ kó lẹ́gbẹ̀ rédíò ni a mọ̀ gbọ́ra wa padà ni toluwa láṣẹ ní àsìkò tó kí ìjọba kí wọ́n bẹ̀rẹ̀ sí mọ gbé ìgbésẹ̀ tó le dandan lórí ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè yẹ lọ́ọ́ ẹ mà káàárọ̀ ẹ ṣe o
4: àti amòfin o
2: ẹ ṣeun
4: àdìbọ́lá láti méjìlá nígbà tí ààrẹ ti ń bura fún ààrẹ tán in place of my best friend di ìdí gbọ́n wọ́n dẹ̀ sọ páwọn gọ́ọ̀mù náà làwọn kó yẹn lé lọ́wọ́ àti ìwà ayé àti ibi tí wọ́n tó kówó yẹn sí ibi tí wọ́n kówó yẹn sí sọ́wọ́ fọ́ọ̀mù àná bẹ́ẹ̀ bá dẹ̀ bí àpẹẹrẹ ọmọ máa ń dáfẹ́ ń tọrọ bá náà mẹ́ náà ti bẹ́ẹ̀ bí ẹbí dàgbà kọ́lá bẹ́ẹ̀ dé kúrò bí tó bá kọ́ bá fẹ́ẹ́ dé ọ̀dọ̀ lọ́wọ́ inú
2: ẹ ṣe gan ni hello hello wọn ò rí lò hello
4: ẹ̀lú
2: ẹ̀kàrọ̀
4: orúkọ tèmi
2: da 0705 5000 949 0809 7000 949. Hello.
5: Hello, Dani 2FM, Orinjona.
2: Amin, lola, lola, mwaba.
5: Oru kwa temene kofoshi, lato lunde mbada. Sari, mo ki babata ekbe wapola wone daru, wone ni jia wana dupe lugo lo. Ori le de yi, mo ve biwani gata, kwe ta ba morita lo, sheko ye ka morita zin kada boni, yi bita zin boni. Because, wati mfiwa she o she lu, èmi àwọn ṣé ó lè jẹ́ kan nu wọn ẹ wọlé lọ́jọ́ mẹ́ta ìbọn yí ìkànnù mọ̀lẹ́bí mínísà kan gbé ẹ wo bá ṣe wà hasfas tó yẹ gba ẹniyẹ tó yẹ gba mọ̀lẹ́bí ẹniyẹ lẹ̀ àwọn ó wá kó àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọnú gbó lọ láti bíi oṣù kan lé lọ́sìn àwárí nǹkan kan ó máa ń fi ẹ̀mí wa ó ń fi wá ṣòṣèlú ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ọnu ọlọ́run o òjú wà náà àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà àwa náà dúró dé wọn ní 2027 ni wọ́n ń bọ̀ wọ́n padà bọ̀ wá bá wa kòfóṣì ni láti olúndé.
2: Ẹ ṣe o kòfóṣì. Ẹnìkan sọ̀rọ̀ lójú òpó Facebook wa, ó jọ pé láti ilẹ̀ United Kingdom ni wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ ọ̀hún ránṣẹ́. Wọ́n ní UK pé ààbò péye pé òfin sì dúró déédéé pé kò sì sí ọ̀rọ̀ pé bóyá wọ́n jí èèyàn gbé èèyàn ń bẹ lákàtà ajínigbé fún ọ̀pọ̀ ọjọ́ pé àwọn kan tiẹ̀ wà tí wọ́n le kúrò ńlé wọn láì tilẹ̀kùn nígbà míì ní UK. Ìjálé mi wá èmi ò sí UK àtẹ̀jíṣẹ́ wọn fi ránṣẹ́. Hello.
6: Hello, ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ o.
6: Orúkọ tèmi ni Ajé tó ń rí òǹkú láti Àríjọ́ lẹ́yọ̀.
2: Ẹ ṣe o.
6: Mo kí mouthpiece mo dẹ̀ kí barista lágbàáyé ní ìbàdí ìrìnjò náà. Tẹ̀rí lórí ètò ààbò ìjọba ìpínlẹ̀ àti àpapọ̀ wọ́n fi ètò ààbò ṣe òṣèlú ni. Mo rí wípé ìdè pọ́sibù káwọn kan tó ṣe ní ìta máa ń gbọ́ ni pé ìjọba amúnimóògùn ni tó báwo lè àwọn kan máa ṣe kí wọ́n lọ ní ilé tápá ọlọ́pàá ò ní ká wọn tápá sójà ò ní ká wọn tápá air force ò ní ká wọn gbogbo àwọn ẹlẹ́sọ ètò àbùkárí lórílẹ̀-èdè nàìjíríà ò ní ká wọn ẹjọ́ sáwọn yẹn ju ọ̀hún alágbàdo ìjọba lọ ni tó táwọn ọmọ kan bá wá wà ní bí akàtà àwọn ọmọléèwé àti olùkọ́ tó bá wà bẹ́ẹ̀ láàrin oṣù bíi mẹ́tọ́ sí ní oṣù méjì ó yẹ káwọn ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ kọ́dá ojú àṣírí ọ̀rọ̀ ni o torí pé lè yóò kò yẹ ká máa gbọ́ pàápàá jùlọ nílẹ̀ yorùbá nǹkan tó burú jáì ni tẹ́rí àwọn tí wọ́n ń jí owó ìlú tí ìjọba ń fọ́ra lórí àwọn ni wọ́n jẹ́ tí olè pọ̀ láwùjọ torí pé nígbà táwọn èèyàn bá rí pé àwọn kan ń jalè bílíọ̀nù bílíọ̀nù bílíọ̀nù àwọn náà gbogbo wá dẹ́pọ̀ sí àti máa jáde torí eléyìí ìjọba ń pe àwọn ọ̀jẹ́ tó lè tọ́jú nípa àwọn gan.
2: Ọmọdé Adékúnlé lójú òpó Facebook 32FM949 fẹ̀yìn ẹ̀ wọ́n ní ìwà jẹgúdújẹrá iná ló jẹ́ ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà látẹ̀yìnwá pé ó sì tó àsìkò tí a mọ̀ bójútó ọ̀rọ̀ kìíní pé bí ìbá ṣe bẹ́ẹ̀ ni bí ìgbà akọ̀wulẹ̀ ń yín àgbàdo sẹ́yìn ìgbà ni. Hello.
7: Hello, dada akojumọ.
2: Ẹ káàárọ̀ o.
7: Ní ìbàjẹ́ fi láíláí.
2: Àmì àtẹ̀yìn náà.
7: Ṣé rí ọ̀rọ̀ tí àwọn tí wọ́n ń jí kó lọ yẹn ní ìwé fẹ́ dá sí o? Orí àwọn kan sọ allegedly pé they fi use helicopter láti kó àwọn yìí lọ but ìjọba dènà yẹn. Ìjọba dènà yẹn àwọn Sunday Igbohun àtijọba ẹ̀ sì ti wà ń bẹ̀ báyìí wọ́n sì rí wọn. So to me, my personal opinion, èmi ò mọ ohun tí àwọn ìrò.
2: Ojú òpó yẹn ó ti ó kọ́ ó yá à ń gbọ́
7: báyìí. Èmi ò my personal belief o sọ pé kò ní ṣẹlẹ̀ nílẹ̀ o wọ́n ti kó àwọn pp ò sí ilẹ̀ yorùbá mọ́.
2: Ní èrò tiyín nù ń wò ẹ̀ lè fìdí rẹ̀ múlẹ̀ o.
7: When Yorùbá minds present, shame to all of them. Shame, ìtìjú ńlá ni. Ẹni tó bá ti dìbò fún ọ nílẹ̀ Yorùbá, àláìtàláì. Mi ò bọ́mọ Yorùbá ni.
2: Ẹ ṣe o. Jọ pé shame yẹn bóyá orúkọ obìnrin nítorí mi ò máa ń tí ń jẹ́ shame. Káwọ̀ bí a lè gbé ìpẹ̀yẹ kan sí àbí méjì kó tó di pé àwọ̀ kó lórí ètò ẹ̀ ló.
8: Ẹlẹ́ kojúmọ́
2: o. Ẹ káàárọ̀ o.
8: Ẹ pé sòrò tó pè látọ̀yẹ Alákíá.
2: Ẹ ṣeun.
8: Lórí àwọn ọmọ àti àwọn teachers tí wọ́n jí kó ní Ọ̀yọ́ ṣèṣin náà mo fẹ́ dá sí. Mo fẹ́ máa fi bẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni kí wọ́n jọ kán ṣàgbọ́gbàgbára wọn láti rẹ́sì àwọn ọmọ yìí torí ànífẹ́ bí àwọn ọmọ yẹn ṣe wà ń bẹ́ẹ̀ sí dàsìkò yìí kí wọ́n jọ lọ́ tètè bá wọn gbà wọn on time mo de gbadun e kon la ma ran lowo e pe so
2: e se o hello hello oh ri lo 09062000 hello
9: hello e karo
2: e karo
9: abdu wazi la digiri
2: e se o
9: o se
2: leni
9: se
2: kaluku won wa wo ololohun sa ro so fi omi la awon oro wa na die die agbara tin be lo wa ara ilu na o jo pe odun 2027 ni won o tori agbara ohun lo sunday ola kitikun abi tin ba gba dada loju opo facebook won ki wa pe akaro hello o jo pe pe ti a mo gbe na ni hello
10: akaro
2: akaro
10: owo komi na lanre waju alias bugatti
2: ese
10: seri ikan temi ma dafi ojo ti awon governor wa ojo ti president wa because to ba je pe seyi ma seyi omo seyi na gbe ati jade to ba je pe seyi tinubu na gbe baba ati jade
2: oda ojo opo yen ti lo o ti lo e je ka mo fi ise lo die die won ni jiwa gbe lagbara olohun oba peyan ba nsadua ni nsin yo mo se tiji je ni gbe loton 32 fm 94.9 ti mba ti ku lori eto bayi iko so we dowo pelu sporting crystal ati awon jomo re ina ni won ti mo gbe yin de be ke le mo gogo bi o se nlo e ti o ja e ti o di ja egbo so we dowo olusola omo momo lo ko mi ope pataki lowo amofin yomi ogun lo lati won tu ba wa wo fojusun ko wo awon iwe iroyin ogun laaro toni orilede nigeria yo da o ko ni danu gbogbo eyin ti esi darapo mo wa na loju opo facebook adupe lowo yin emi ati ali na lajo seton lo lowo obotimi fun taro toni e ma gbo 32 fm

ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.

ìràwọ̀ kan yọ ọ́ mi lú títì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì 32fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì 32fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́ rẹ jẹ lọ́wọ́ arẹ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn.

0: tíkẹ́ẹ̀tì kankan ò ní gọ́ọ̀nù lé ní ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ káàbọ̀ sórí ètò sọ̀wédowó ní ìkànnì adẹ́rin ipò òṣònú 32fm 94.9 laughter house lórí òkè premier ní mọ́kànlá ń bàdàn níbẹ̀ la wà tá a ti ń ṣe bí ọlọ́ba ení lọ́jọ́ kẹrin nínú oṣù keje lọ́dún 2026 sátidé ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n nínú ọdún 2026 ó dá méjì pólé ní okùn mẹ́rìndínlọ́gbọ̀n ti sátidé ọdún yìí parí nínú 52 nínú ọdún yìí ní 26 sátidé okùn 26 mi ọdún yìí wulẹ̀ ti sí ó ti pín sí méjì báyìí ó ti pín ẹ̀jẹ̀ ara wa létí àwọn ìlérí àti àwọn àdéhùn tá a ṣe fúnra wa kó tó di pé ọdún yìí bẹ̀rẹ̀ àbí ngbà tá a fi pé january 1 ń ṣe gbá ń ṣàwo january ń tún ṣe ni bá di february máa ṣe kó bá di march ń ṣe àti 1 july o ká tó lajú ká tó dì 180 days tó kù ní ọdún yẹn a tún lọ píún a wà máa lo nǹkan tá a lò tá a la fẹ́ ṣe ní 2024 tá a sún sí 2025 a tún sún sí 2027 ẹ jáde láàárọ̀ yìí ká ṣe ní tá a fẹ́ ṣe kó kúrò mẹ́ lójú ọjọ́ ká lè rí nǹkan míì mú ṣe ọ̀rọ̀ látòrí ìtẹ́ bí mo ṣe mú wá láàárọ̀ yìí nìyẹn ká bọ́ sídìí sọ̀wédowó àwọn ọmọ pé àwọn white paper boys ní gbogbo ayé tá a mọ bó ṣe ń lọ tá a mọ bó ṣe ń rẹ̀ sí tá a máa ń kó sí ní gbogbo ọjọ́ àbámẹ́ta tá a mẹ́nu ẹ̀ àtúnṣídé láàárọ̀ òní a ṣe bó ṣe máa tan green kò dẹ̀ ní tan red lọ́dọ̀ wa ń bẹ̀ yẹn kò dẹ̀ ní tan red bíi náà gbogbo ti ń jẹ tọlọ́run kì í ṣe ìjókòó ẹnìkan lápá bí ẹ mọ́ bá ti máa ń ṣe mo ní professor mo ní ẹ̀dà mo ní doctor in tẹ́tẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi bíi ẹ káàárọ̀ sọ̀rọ̀
1: akínyin atọkùn akójọ mẹta o
0: ẹpẹlẹ sá
1: ẹdẹkùn àlejò wa láàárọ yìí
0: ẹpẹlẹ sá ẹkáàbọ sá
1: it's a privilege to be here this morning thank you so much.
0: ẹyin náà lè máa bọ̀ lójú òpó ayélujára wa 32fm 949 fẹ́yìn ẹ 32fm 949 fẹ́yìn ẹ òun náà lè fi darapọ̀ mọ́ wa lójú òpó ti facebook àbí youtube wa bẹ́ẹ̀ bá ti wá ń débẹ̀ máa bá wa pín káwọn ẹlòmíín náà lè mọ̀ pé ètò sọ̀wédowó tún ti gbìnàyà láàárọ̀ òní torí irú àlejò kàǹkà tá a ní nínú kululé ní àlè lo studio manager kan méjì inú wọn la lò èlé ó wà bí ali gumi náà wà bí torí kẹ́ni kankan bá fẹ́ bẹ́ eré lẹ pé
1: well hope my safety is guaranteed
0: we have ali gumi here he would hold up anything that is coming
1: thank you so much very I good. Appreciate that
0: àti wàá ní bouncer ìmọ̀ náà tún dúró bí bouncer eré lẹ pé láàárọ̀
1: people are here to benefit a lot this morning yes
0: o ti tan báyẹn ẹ mú báyọ àti wo eyín sí tòsí kán bá ti sọ̀rọ̀ báyẹn o ti ṣú ọ̀rọ̀ báyẹn ẹ jẹ ẹ gbọ̀pẹ́ ẹ jẹ́ àṣẹ sọ̀wédowó ó yẹ sèdè táwọn yẹn gbọ́ báyẹn
1: sá mo dàbí prof ni nígbà tí ìjọba ti ní àwọn doctor abẹ́lé àwọn doctor ọmọ gbàkútọ doctor ọmọ gbà tógò doctor wọn fún mi ní orí tó sá university wọn ti ní yóò dẹ̀sù ẹ wá pè mí ní doctor nínà ká ní ẹ̀dá nísìnyí mo lè claim anyway kí ikú gan mo lè claim ẹ̀dá nù sáré ẹ pè mí prof kínní àwa ni ẹ̀dá bíi bọ́lá lámìdí yẹra bíi bọ́lá sporting crystal ẹ káàárọ̀ jìnnì àwa fẹ́ tẹ́tẹ́tẹ́ ẹ káàárọ̀
0: àwa tẹ̀fẹ́ gbọ́pẹ́
1: ẹ̀dá kò mọ mọ àwọn tó ń bẹnu kuli eli ó ń bẹ́ bí ali ń bẹ́ bí orin kan da orí mi láàmú látòrú mo bọ ọràn mi rírí mo rí ọrọ rí olóògbò látẹ ilé epo àkàní ẹ bá ń tọjú ẹ ọkàn mi gbọ ẹ jábọ ṣe lọ.
0: ká bẹ̀rẹ̀ sọ̀wédowó láàárọ̀ yìí látinú ìdíje tó ní ṣe pẹ̀lú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ìdíje round of 16 ìpele round of 16 ẹ yóò gbìnàyà lẹ́ni lẹ́yìn tí wọ́n parí round of 32 lóru ó yíwọ́ tán tíntín ló kù ọ̀rọ̀ babaláwo krista ṣetán díẹ̀ ló kú báyìí kevadio bá bojú orílẹ̀-èdè argentina jẹ́ lóru ọmọ baba 40 years old ibo sínà
1: yìí gòkè báyìí
0: baba yẹn nù o
1: ọlọ́run
0: ó dàbí pé àwọn ní baba glenmo ochoa nu world cup ọdún yìí.
1: wo ọlọ́run ló jẹ́ ká kọ́ upstairs nígbà tá a nílé dagun àwọn orí alẹ́yẹ ìṣoore kéṣoore jẹrẹ
0: at 40
1: yes kéṣoore
0: kéṣoore ẹ ani bi 22 àbí 21 ló wá world cup
1: kéṣoore wọn a bo ni
0: wọn a bo pa
1: eléyìí ṣoore k ke awon pe 60 years ko wa fi gratitude ero koko se wa le lena ke chore oko awon le roko fun mi olodum mi tororu e daku sanu mi ke chore se ka frula
0: Canada atorilede America atorilede Morocco ni ifese won se akoko tin fe ka gbe yewu laaro yi orilede Canada ati orilede Morocco oni ifese won se akoko tin mo fe ka wo lori eto so we dowo laaro ni ifese won se ile nigbati mo tu dada kini kan mo pada lo fun orilede Morocco yi mi awon ewe over 0.5 ninu ifese won se o roju nkan mi tun mo tu wo to wa nbi o ni wi pe Canada to qualify abi Morocco to qualify Canada bo o ni ki orilede Morocco ko yan yo si ipele quarter final DJ fe agbaye odun yi mejeji yen o ni mo lo fun ninu ofese won se
1: Morocco one up Morocco to qualify kalu je Canada kina kanajo
0: Morocco to qualify
1: one up
0: Morocco one up
1: Canada gba bo ori gbe mi debe ni e ba binu mi o soro bi authority o ba kan temi sere mo yin soro Canada bo
0: si gun won na wa
1: so lapin lo gbe won debe o ke se pe mo so pe FIFA support mo ori bori ye lo gbe debe
0: unlucky no unlucky ori awon ti die
1: Canada ko o wa je bi NBA
0: NBA gan America lo
1: e bi n lo ra mo ni
0: o ti awon mo nu e
1: Toronto Raptors Toronto DC game ko be jere
0: Paraguay ati orilede France ni sorry Paraguay ati African All Star ni ifese won se mi to wa ninu DJ fe yi agbaye lodun yi to je teni
1: ah
0: Paraguay ati African All Stars ifese won se ile ko soro nbe France kan bori mi ni nkan mi ti mo fe gbe straight win from France en to ba Niger e su le lo gbe Mbappe to score o wa baje
1: e ma gbe go abani je menu kuro loro mi o aki ibinu alawura abani je menu kuro loro mi Paraguay yi ko ni bi tin lo sugbon on ti mo so nipa team kan jo ni ti mo pe spoiler ese wa just to enjoy team bo ni na
0: spoiler
1: ni
0: ah mi so comment
1: to qualify against all odds round of 22 yen maranti team na lori iwe France daju Paraguay lo
0: fin
1: ta ba so bi oni tete e je ka to fi la kai kun lori iwe France daju Paraguay lo goal e 1b sugbon gege bi on tete ma so fun yin pe e sagbe France to scale true Paraguay yo ni ti o lose alaso fun ni o mo tele so laarin ebi je tin tepo wa ma fopo lorin ni alaso fun o ni ni lagbo elede sugbon Paraguay ibi olo jasi bo ba subu ere ni fun won ma gbe subu ere ni fun won nkan ti mo ri ni game mo so lori iwe owo France wa loke but be careful ni go market please oro mi olopin
0: e ti gbo bayen France qualify tabi ke gbe won wan up koku o metan lowo
1: ke mo ko le sere lori France to win gan
0: Kolese re be. Oto to wa nbe niyan, ko ni sin kankan be. Egbe France to qualify.
1: Paraguay na ni round of 32. Paraguay ni, ta Paraguay pa ba play last.
0: No group stage lo play la. Ta lo jana kilo ku e lo ja. Country ma ye won sin. Ecuador abi nkan lo.
1: Paraguay ni, o ni mo ko spoiler. O de prove. Ka je ma fi la ka igbe ba.

0: Well, I'm in control, baby.
1: Kátẹ́ sí ọwọ́ wájú a máa wo ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá kẹ̀yìn kó tó di pé a máa kúrò ní àti bẹ̀yẹn ṣùgbọ́n ká fi inú ìdíje tó ní ṣe pẹ̀lú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ká fi sílẹ̀ ká lọ sínú nǹkan míì ká gbé nǹkan míì sọ ní àti bẹ̀yẹn ìmíì tó wà tó tún jẹ́ Germany náà já yes Germany Germany náà já orílẹ̀-èdè Germany náà fìyà jẹ.
2: I call them a spoiler that day what they prove for Germany. Ọbànkànjẹ́ ni wọ́n kò ṣe pé mo kàn ń lo táàmì ẹni o kò lẹ́lítì láti lose ẹ tó wà lẹ́ẹ̀lẹ́ ẹ lè sọ pé ṣubú.
1: Kọ́ máa já bíbí àwọn sì try.
2: Ó sì jèrè.
1: Ó pọ̀ 5 round of 16 round of 32 tán wọ́n fún wọn lọ́lọ́lọ́ lẹ́lú wọn
2: náà. Ṣé ẹ ti rí fídíò àwọn Cabo Verde?
1: Yes. Àwọn play àwọn tó jókòó sílẹ̀ aṣọ́lé yẹn lọ ń bá wọn ni pé ẹ dìde ẹ dìde ẹ ti ṣe tó interwul ẹ ṣe kò sẹ́ni tó expect ẹ.
2: So oh no so oh remember celebrate ki mo so ni viral le ana
1: eh no
2: but party lo ma je fun won ti achieve
1: play against
2: success kekere ma nte wa lorun la pa abi to ri da wa si iya la fi wo wa dagba eh yes no iya na fi wo wa dagba so success kekere ma nto wa mo won ni ma mo wo party mi o mo gbe yin bo gan
1: awon gbo english no pupo na play awon
2: kid official language Cabo Verde na
1: it should be french
2: it can't be french it can't be french kilo shit internet right
1: french le ko je
2: Mm.
1: Up.

0: So Portugal will colonize you. Portuguese, you know.
1: Portuguese. So crazy. But you born in don't celebrate. Oh, you born with one sort out. Also unfair land in one do you power to achieve.
2: Interesting.
1: You around but I came out one and I could go cano. So you say me. Oh to no levy.
2: What do you mean?
1: Wait.
2: I could solve it.
1: I don't follow me, George me. How one no. If you run with you. Ali Abu Barak, come back, carry us out.
2: Ali, you just share lucky bag.
1: Yeah, me, I don't dig by show.
2: Kate, see, I want you to know when you lose your pay, lose your job. Babao, see, I saw Agba.
1: Me, only bad, you hear my woman do me.
2: Hey, could you answer?
1: Hey, she for me new dot. Hey, for me new dot. What you mean dot? You think where?
2: Oh, don't you think that I'm new dot? Kátẹ́sì ẹ̀wọ̀ wájú.
1: Wọ́n fi pè mí.
2: Ká lọ sínú líìgì tó ní ṣe pẹ̀lú líìgì wọn lórílẹ̀‐èdè Sweden.
1: Líìgì?
2: Yes, líìgì Sweden.
1: Aláde.
2: Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀
1: kan. Ṣé a ti mú World Cup tán ni?
2: Méjèèjì tó wà lẹ́ni ní ẹ̀. Kò sí géèmù ló ẹ̀sùn lẹ́ni ẹ̀ máa wọ̀rí.
1: Ha!
2: Gbàdàgò
1: mẹ́sàn-án.
2: Sweden
1: la máa ń lọ báyìí.
2: Yes. Kaya and Sweden.
1: Èní
2: fọre o. Major league won again. Dagger force at awon ati
1: come play league ni as go to World Cup nlo.
2: That's the jan. Eh continue league jan. Ati di ya
1: ti pada. No, show mo kan ti mo fe. Yo nbe ni pe definitely league yen o produce players to po to lo World Cup.
2: Akoko ni elekeji ni pe league ti won o le duro ni wu time itori weather.
1: Scandinavian countries,
2: my ma she. Scandinavian countries yen se ngba league ti won lowo. Àwọn countries kọ̀ kan tí mo mọ̀ pé wọ́n sì mú player nù national
1: team. Ṣé bá gbé Norway last week?
2: Yes, so àwọn yẹn wọ́n mọ̀ pé bí táwọn àwọn dé dúró báyìí kò sí báwọn ṣe fẹ́ ṣe weather àwọn gbà tó bá fi máa di time táwọn ilẹ̀ gidi máa bẹ̀rẹ̀ sí nígbà bọ̀ lè di time òtútù gan-an kẹ́mi àwọn player má le fẹ́ gbọ́n sọnù. Ní Sweden, ìfẹsẹ̀wọnsẹ̀ wà lé ní láàrin ikọ̀ Dagger Force àtàwọn àti ikọ̀ Malmö FF. Dagger Force àtàwọn àti ikọ̀ Malmö FF nínú league àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè Sweden. Ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ikọ̀ Malmö FF tó wà lókè ta kò borí tàbí kí ó ta omi X2 tàbí kí n wulẹ̀ gbé go market nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí káwọn méjèèjì fún mi ń gò méjì over 1.5.
1: X2 game yẹn dáa pin. X2 ẹ̀ dáa pin. Away to win or draw. Away to win or draw. Mo fẹ́ wọ ọ̀tá native àbí ọ̀tá English ni o. Ṣé bí England Sweden wa?
2: England bú o.
1: Oh. Àwọn England yóò ti jà náà. Èmi náà máa ń like Park 9. Ibi tọrọ yẹn sò já sí lọ́rọ̀ wọn já sí.
2: Wọ́n ń lọ finals ẹ̀ mo ti sọ fún yín láti.
1: England yóò dànù ni. Pásẹ̀ bá mú mi ìjó. Bíkèrè bá mú mi ìjó ni. England bá dé final yóò dálẹ̀.
2: Ó lè má padà gbà bọ̀.
1: Final bo. Yóò dé final. Ṣé Spain àti Portugal máa parí? Oro.
2: Ìpanu àwọn ìjó jà. Sẹ́yìn òwúlẹ̀ kò ṣaka tó lójú tèmi jẹ́ àríwọ̀n gbà bọ́ọ̀ tó tẹ́mi lọ́rùn World Cup yìí.
1: England àríkẹ́ yẹn máa special.
2: Bọ́lá bọ́ọ̀lù yí àwọn èèyàn iṣẹ́ àwọn striker tí ó
1: mọ. Sori kíni kan sọ sọ́kàn mi from time lórí ọ̀rọ̀ àríkẹ́ yẹn tó bá ní pé èèyàn loyal to his country tí àríkẹ́ yẹn bá loyal to his country of birth wàláì bí ayé Ryan Giggs ṣe rí ayé ò bá ṣe rí ọwọ́ ayé asán bíi ti jọjọ pọ̀ wíwẹ̀ ni ò bá ṣe rí.
2: Akan wa
1: nbe. He is too good to belong to such a country.
2: Wọn ni ma play World Cup.
1: Harikane ogun ẹ wọ minu. Harikane o ṣe assist on go.
2: Best striker in the world, mo sorry.
1: Ah.
2: Bọ́ọ̀lù yí àwọn
1: èèyàn. Wọ́n tó fi ṣàwọn èèyàn mi, alátàbí oyè tán lórí igbó yẹn, ó bu oyè lérú ẹ̀ bá.
2: Mo yẹ gbábọ̀ yẹn ní ibẹ̀ yẹn, ó dẹ̀ tún gbá sókè. Mi máa ń táwọn ilé Adélàpù máa ń wò.
1: Má máa sọ̀rọ̀ àwọn. Má jẹ́ kí n ṣèrè sí ọ̀rọ̀ rédíò. Ìjọ wọn ti ná ni mo tó fún àti ṣọ́jàrà. Mo láì mo lọ́pọ̀lọ́ jèbó lọ. Ìjọ wọn ti ná Délàpù fún àti ṣọ́jàrà. Délàpù. Ẹ̀tọ́ ẹ̀kọ́ mọ clean tó bá ti tú lóòótẹ́. Tó ẹ̀kọ́ mọ kọ́mọ léèbù ẹ̀dúfè.
2: No, striker lọ ike nù 72 goals in season
1: yìí. Gẹ̀ẹ́ ṣe yẹ goal bó ṣe convert ẹni kẹ́ wo. Wọ́n tọ bọ́ọ̀lù bọ̀ sẹ́lòmí lẹ́sẹ̀ wọ́n á gba sókè wá sọ pé ó gò 19 goals inú season kan. Harry Kane position tó ti ń gò lẹ́tì mọ̀ pé 9 re.
2: Amstrad àtàwọn àti ikọ̀ Västerås SK nínú league orílẹ̀-èdè Sweden yẹn náà. Iko Amstad atawon ati ko Vasteras
1: be mi se ri gumi erun ba mi o se fe loja ni
2: a fe loja
1: be so
2: ni lo ye duro e ma fo a don wa ni abi
1: ah
2: oloju won le yi
1: e ti control awon soja
2: e ma binu sa mo loya sa o ife se won se ile yi nkan yo kan lagbara mi kan bi goals ni laarin Iko Amstad atawon ati ko Vasteras over 1.5 ni kan ni ngbe tin fi yise pada meyin
1: temi no ba play over 1.5 ti da amstad ati
2: amstad atawon ati ko Vasteras SK
1: ah ewe fi game yele fe mi mi o play
2: crystal sha bo be mi o ba gbe game yi over 1.5 ni ma
1: play
2: ah ba mi yemi ade digba ise gan ni sir won se
1: mo ti reply lekan
2: okay boya ka gba bi isunmo oju oja na ko to di pa ya ninu awon league ile itoku ka lo Finland babade ko to di pa lo si ilu awon crystal
1: e bodo da
2: a place of bet yin ni abi ka so pe place
1: Canada
2: Canada ko
1: no I'm a Canadian my bad my parents accidentally came back to Nigeria
2: sorry
1: and they lost everything they brought
2: o ko yin ti wa china already
1: osho
2: e ja lojo oja ja ri gba ta ba de ka ba tesi wa je ku kale

0: auction just arrived. 3 million, 2 million, 4 million naira. Your dream starts here. Don't wait too long. Secure your plot. Call us now. Soft Sands Property, created to house the world. Call or WhatsApp 0916-461-5000 or 0911-555-0055. Today, Soft Sands Property, your land, your legacy.
1: Àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
4: And this time, it's not just watching, it's watch and win.
3: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million naira grand prize, plus many exciting prizes nationwide. With subscription packages starting from just 4,000 naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
5: StarTime's, enjoy digital life.
6: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
7: Mo ń gbọ́ 32 FM.
8: 32 FM 94.9.

0: dàgbà. Àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.

0: ọlọ́run ọba bàbá rẹ o
1: ọkùnrin kan wà bàbá tó yìn ló jẹ
0: ẹ kú ojúmọ ẹ kú àsìkò yìí
1: ìgbà ẹ wọn pọ púpọ kò ṣe
0: àkú bójú ọjọ ti rí

ń wà á lọ bẹ ohun ṣùgbọ́n mọ ẹyìn tí ìní lọ báyìí ẹ jẹ́ kí n gbégbèsè àbí ṣe nǹkan míì lórí àwọn ọ̀rọ̀ míì láàárọ̀ yìí ká tó lọ bẹ ọ̀pọ̀lọpọ̀ pé náà mo tún gbà lórí ọ̀rọ̀ ńlánà tí ẹ̀yin ohun mímọ̀ tẹ́ ẹ tún pè mí ìṣèjà ṣe báyìí ẹ já tún gbégbà báyìí lórí ọ̀rọ̀ wọn àti ìyàwó wọn ẹ já ṣe báyìí gbà báyìí rìn báyìí tọ̀ báyìí àbúgbò ẹ̀ pátápátá mo mọ rírì ẹ̀ gbogbo ẹ̀ náà la sì ń pàápọ̀ tá à ń jọ síra wọn láti mọ ìgbésẹ̀ tó kàn lórí ọ̀rọ̀ ẹ̀ gbogbo tá a sọ lánàá ó jẹ́ nǹkan tí màá ṣàlàyé ẹ̀ wọ̀n bá fún yín torí iṣẹ́ ṣì ń lọ lọ́wọ́ lórí ẹ̀ 09062 odometa 949 ẹni ọ̀rọ̀ jọ dà yín pọ̀ ẹ já gbọ́ làárọ̀ yẹ pè mí ẹ já gbọ́

0: sọyìn ni ìyá bá ń gbé pé yìí gbogbo fóònù ń taná ẹlò ẹ káàárọ. Hello.
1: Ẹ káàárọ.
0: Ẹ bá ń kú omi tí rádìò yín wà sá.
1: Mo tún kúrò.
0: Alright.
1: Ẹjọ́ sà. Mo ní ìdí nọ́mbà, mo ní ọ̀rọ̀ kan pẹ̀lú èmi àti ìyàwó mi, but mo fẹ́ rí i first.
0: Okay.
1: Then agbára wa adọ́lọ́dọ̀ mi, then we now sit down and discuss, please.
0: Dúdà màá pe nọ́mbà mi kí n tó lọ. Màá pe direct nọ́mbà mi kí n tó lọ. Ẹ lè mo níbẹ̀
1: sí. O ṣe sà.
0: Alright.
1: Mo dúpẹ́.
0: Àwọn nọ́mbà tó wọlé sórí ètò yìí 09062-3949. Bàbá mi Ọláyinka Ọláyanjú. Àwọn eléyìí bẹ́ẹ̀ tí ń gbọ́ mi láàárọ̀ inú mi dùn sí dáadáa.
2: Má méjì rẹ̀ ń báyọ̀, ọmọ méjì ni èjì rẹ̀ ó sọlé alákìsàkiri aláṣọ.
0: Àwọn ọ̀gá nu àwọn ọ̀gá dáadáa. Àágùn lẹ́mi ọ̀pẹ fún wa bàbá yìí. Mo ti ń rọ́wọ́ yín lábẹ́ aṣọ, bàbá ní mò ń gbọ́ dáadáa.

ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló yóò ti rìn jìnnà ní ajijupo tó wà lónìí ó yóò ti lọ jìnnà nú ayé ṣùgbọ́n àwọn tó ti pàdé nínú ìrìn àjò ayé tí ó ti di pé jà wáyé láàrin wọn tí wọn ò sì ráàyè yanjú ẹ̀ tó ń kálukú fi lọ́n lọ tiẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ àwọn ni wọn ò mú kí ìrìn àjò ẹni kó yá fáfá dáadáa láti dókè ṣùgbọ́n rò wọn láti pàdé ṣáájú tá a ti bára ẹni jà àti títókè àti fojú gba tọ́ ọ̀hún pé kì í tún sáyé ìmọ̀lẹ̀mí àti lágbájú ò tún ti jọ ṣe ó sì mọ̀ bóyá ẹni tó pé kì í sáyé mọ̀ ọ̀hún bóyá nù rìn àjò rẹ àti tiẹ̀ ẹ sì tún níbi tẹ́ tún ti jọ pàdé èyí tẹ́ wá fìjà parí nǹkan bò lẹ ti fẹ́ ṣe èdè abánú tètò yìí tó fi jẹ́ ètò tí à ń gbọ́ gbọ́n tí dànù kò wá tí ìpẹ́ jù láti ṣàtúnṣe níbi tá a bá ti ṣe ń tó kù díẹ̀ káàtó sẹ́yìn ọ̀rọ̀ àwọn ọ̀gá kan la sọ láàárọ̀ ihun àwọn ṣe dáadáa ni àwọn láyìn kan láyanjú odidi èèyàn ni ọba ṣe pé ṣe tó kù díẹ̀ káàtó sí wa náà nígbà tí à ń dìde bọ̀ ó ṣeé ṣe ká tún rántí wọn lónìí ká tún sọ bá mi-ín

0: o pada wa di akinyele local government chairman o pada wa di special advisor to the go ni se pe boyo ba je se ni na mo try lati ri in any way o se ri
1: ko bi se lo
0: but I thank God for
1: it
0: sala ki so pe ka ni pe asijo wa ni
1: ni gbogbo asiko ta won ti wa ni po un
0: to
1: wa ni po yen
0: something like
1: that o se se ka wa ti ri
0: be
1: o da se bo se ti wa wo na jo eyanju to wa laarin yi disin
0: o gba ti mo gbiyanju to so ni idamu mo mo try da kan ti mo fi ni problem to go due ti eni kan je pe nkan ti mo ni nigba yen lo wa lo so fun mama mi nigba yen pe a ti ba de gbe o ti di chairman local government nigba yen aye akala ni pe kin lo si ati ele local government o ko ibe lo wa so pe o fohun ni number nkan kan je pe ni sa lo wa so fun mo mi mi lodun na pe kin tete lo si odo ye ni otori o mo wa pa so
1: gege bi pe ore ku ni yin
0: ore jojin gbogbo wa so bi mo se lo sa kin ele local government adedugu o wa fi akin ele gba won se nkan kan adedugu ti balaye lodun na so e pelu akala mo sa se gbogbo igba ti won se ton ni chomo ke laarin ru eyan o ri lo ye o ta ka pe kin se ki ko se ko ko se tori awon olopa ti ko ju gbogbo from there ibi to n gbe ni basorun won ju efun mi tori o ti kuro ni ibi to n gbe ni ile marun lona iwo rodun bayi o ti kuro nbe so ibi to wa n gbe won ti ibe fun mi basorun
1: tun raaye ri won naa titi gbogbo asiko fi lo kabiyesi
0: ọlọrun
1: kí lorúkọ yín sà bóyá táwọn náà bá ń gbọ́ làárọ̀ yìí wọn ò fi mọ bí ó ṣe wù yí tó láti rí àwọn Abiodun Taiwo.
0: Mr. B ló máa ń pè mí Abiodun Taiwo Opo.
1: Mr. B o ni wọ́n mọ̀ yín sí.
0: Mr. B ni Yemi Adeleke mọ̀ mi.
1: Oda. Bí wọ́n bá ń
0: gbọ́ Abi lórúkọ mi, but wọ́n máa ń sábà pè mí Mr. B.
1: Ẹ̀dẹ̀ jọ ṣe kékeré dàgbà ni.
0: Àjọ ṣe kékeré kódà kékeré náà pọ̀ jù.
1: Kábíyèsí ọlọ́run. Oda. Bọ́ ó bá ṣe é ṣe tán ń gbọ́ wa láàárọ̀ ìbáyìí, mo mọ̀ pé wọ́n wá ọ̀nà láti wá yín kàn. Torí ó ṣe é ṣe káwọn náà ti mọ rí pé ó wù yín kí n tó ṣẹlẹ̀ láàrin yín kẹjọ parí ẹ̀ báyìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣàlàyé òun ọlọ́ọ̀ba yóò ṣàtúnṣe sáàrin òun bọ́ bá ń gbọ́ wa báwọn tó bá mọ̀ wọ́n bá ń gbọ́ wa.
0: Tó bá gbọ́ ó ń ṣiṣẹ́ ní cooperative bank nígbà yẹn domestic corporation.
1: Let's
0: nígbà yẹn domestic corporation ló wà ní cooperative.
1: Wọ́n ṣe ń tí àwọn èèyàn
0: mọ́ kó tó lọ Switzerland.
1: Wọ́n ṣe ń táwọn èèyàn mọ́ gbajúgbajà ni wọn lágbo òṣèlú wọn ṣe ń táwọn èèyàn mọ bọ́ bá ń gbọ́ wa báwọn tó mọ̀ wọn bá ń gbọ́ wa kí wọ́n bá sọ fún wọn pé ẹ̀ ń bẹ̀ wọ́n pé kí wọ́n jẹ́ kẹ́ ṣàtúnṣe tó wà láàrin yín.
0: All right.
1: Ó dààmú ń bọ̀ ẹ jẹ́ kí n tí mo fi bàbá fún wọn láàyè pé kí wọn ó mórí ibi tán mú ẹnu ọ̀rọ̀ ń lọ láti jẹ́ ká mọ̀ pé ara wa náà ṣàkíyèsí ni n tó ń ṣẹlẹ̀ lónìí tó wọ́ pé ìbọ̀ rẹ̀ mi ni ebi kìíní àmọ́lẹ̀ tí ó mọ̀ là ọ̀dà mò ń bọ̀ jẹ́ ń dojú ọjà tí n bá dé n ó mú ọ̀rọ̀ bàbá dábìrà ìwọ̀.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dájí tú ẹfẹ ń doṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dájí tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn k

Ọlọ́run tó wò wá ṣùṣù tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Àánú rẹ̀ là ń béèrè o, àánú rẹ̀ là ń béèrè o. Àánú rẹ̀ là ń béèrè, bàbá jẹ́ kó tó wa lọ́wọ́ o. Bàbá wa, Ọlọ́run tó dá wa o. Ìwáyé wa kò ṣẹ̀yìn rẹ̀ bàbá. À ń wojú rẹ̀ bí ọmọ obìnrin ṣe ń wo.

mímọ́ olùtúnú ọ̀run o wá ọlọ́run gbogbo ayé wá ayérayé nínú àwọn àánú rẹ la ń fẹ́ yé àánú rẹ la ń fẹ́ o bàbá o dílẹ̀kùn àánú má ṣe tì mọ́ wá o àánú rẹ la ń fẹ́ o jẹ́ káánú rẹ bàbá jó ṣe wá àti bọ́ ha lọ́wọ́ gbogbo ìgbésẹ̀ tá a gbé tó mú ìdálẹ́bi wá ṣàánú wa ìrìn àjò gbogbo táwọn baba ńlá wa rìn táwa náà rìn ta tún fi lọ́mọ lọ́wọ́ ṣàánú wa abiamọ̀rún ṣàánú wa ní gbogbo ibi táyé ti gbé aṣọ ẹ̀gàn aṣọ àbùkù aṣọ ikú wàhálà ìdààmú aṣọ ìdálẹ́bi wọ̀wá bàbá ṣàánú wa ó ṣàánú opó náíní kò tilẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ olúwa ó ṣàánú fún bàtúmí àfọjú tó ké rárá sí ọ oníkáké pé ọ ká béèrè ó gbọ́ ó dáhùn ó fohun ìjìnlẹ̀ àti alágbára tí a kò mọ wá olúwa à ń pè ọ ò bàbá wa wá ṣàánú wa ọlọ́run tó lè ṣe ògo ni fún orúkọ mímọ yín ọlọ́run tó ní gbogbo agbára ògo ni fún orúkọ mọ yín ọlọ́run àjíǹde àti iyè ògo ni fún orúkọ mímọ yín bàbá bàbá lọ́sẹ̀ tó kọjá gbogbo ẹ̀yìn ara mi nínú olúwa a ti gbọ́ ohun gbogbo tí ọlọ́run fẹ́ ṣe ní sáà eléyìí mo ní ohun tí à ń dùn láyé eréje tí à ń sá ni pé èmi náà fẹ́ dókè èmi náà fẹ́ mókè ọlọ́run nìkan ṣoṣo ló lè ṣe o òun ló lè sọ ẹsẹ̀ wa di ẹsẹ̀ àgbáǹrere láti mókè òun ló lè mú wa gòkè bídì torí pé johanu ti fi yé wa wípé kò sí ẹni tó lè rí ohunkóhun gbà kò sí ẹni kankan tó lè rí ohunkóhun gbà bí kò ṣe pé àfikún láti ọ̀run wá ọlọ́run ẹ̀mí mímọ́ jọ o lórúkọ jésù kristi à ń yàn torí pé o lè ṣe ju bí a ṣe lérò lọ à ń kíyàn torí pé a mọ̀ pé o lágbára à ń kíyàn torí agbára tó o ní à ń kíyàn torí àtìlẹyìn wa wà nínú rẹ àpáta wa ibi ìsáré wa ibi ààbò wa bàbá ayérayé jọ lọ́tún olúwa tẹ́tí kò gbọ́ wa ọlọ́run ìyanu wa gbọ̀nà ìyanu wa ṣòhun ìyanu táyé kò lè ṣe láyé wa nínú ilé wa nínú orílẹ̀-èdè wa ṣùgbọ́n ohun kan ni ọlọ́run pe àkíyèsí àmì àti ìrẹsì ká tó kúrò níbi tí a wà yìí o ní ìkóríta tí a dé yìí à ń tẹ̀síwájú láti máa fiyèsí ohun tí ọlọ́run fẹ́ tá a bá ó ní tètè kọ́kọ́ ṣe tèmi ná tí a bá kọ́kọ́ ṣe ohun tí ọlọ́run fẹ́ yẹn bẹ́ẹ̀ ni ọlọ́run yóò wá ṣe tiwa ní ẹ̀kúnrẹ́rẹ́ ó ṣe fún opó opó 9 ó ṣe fún epo sárefati ó ṣe fún bẹ́ẹ̀ ni ọlọ́run tó ń tọ́jú àwọn opó ọlọ́run tó ń mú ìnira kúrò ọlọ́run tó ń gba àwọn èèyàn lọ́wọ́ gbogbo ìbọ̀dẹ̀ kò ní fi ṣe ìgbà àti ọjọ́ àti àkókò bí ó ti pẹ́ tó tí a ti wà nínú ogun ó ní agbára láti gbà wá ọwọ́ rẹ̀ kò kúrú láti gbà wá nínú ìwé máàkù orí kejì yẹn ẹsẹ̀ kẹtàdínlógún a ṣáà rí wípé jésù fúnra rẹ̀ ló sọ wípé àwọn tí ara wọn dá wọn ò nílò olùwòsàn àwọn tí ara wọn kò dá nínú èyí tí èmi àti yín jẹ́ kan àìsàn ẹ̀mí ṣe wá òun ni wàhálà ṣe bá ayé àìsàn ẹ̀mí ṣe gbogbo ènìyàn gbogbo wa pátá kùdìẹ̀kudiẹ pọ̀ ó ní ẹni mímọ́ kan kò sí àti èmi àti yín ẹ jẹ́ ká ronú jinlẹ̀ rojinlẹ̀ ọ̀rẹ́ mi rojinlẹ̀ bàbá mi ìyá mi ará mi nínú olúwa ẹ̀yin ọmọ ẹ já rojinlẹ̀ bí tá a bá dé ibo la ṣá ẹni kejì lọ́gbẹ́dẹ́ ibo la agbèlà ti kọ ọlọ́run sílẹ̀ bí lo àti gbọ́ràn gbogbo ibi tá a ti wá ipá yẹn gbogbo ibi tá a ti rúwọ ẹbọ èké òṣùwọ̀n èké gbogbo ibi tá a ti ń po orúkọ jésù lẹ́nu lásán láì ṣe ìfẹ́ rẹ̀ gbogbo ibi tó ti jẹ́ pé a ò gbé olúwa ka iwájú wa oní sáàmù dẹ̀ sọ pé èmi ti gbé olúwa ka iwájú mi ta lé orí àrùgbà náà lẹ́rù òní bà wá à ń gbé nínú ẹrù à ń gbé nínú ìfòyà à ń gbé nínú ọ̀la àti òfẹ́ à ń gbé nínú ìnira God gbogbo ìlérí àti májẹ̀mú ọlọ́run ó wá dàbí ipa ọlọ́run jẹ́ èké ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ fún ọlọ́run ohun tí jésù wá ṣe ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe bàbá pásítọ̀ ìyàwó lee evangelist ọlárẹ̀wájú tíṣà ohun tí jésù wá ṣe ohun jésù ló sọ̀rọ̀ nínú ìwé mark tí à ń kà yẹn mark orí kejì ẹsẹ̀ kẹtàdínlógún yẹn ó ní àwọn tí ara wọn yá àwọn tí ara wọn le ẹjí tó bá yẹ pé àwọn èèyàn tó bá yẹ pé àwa tá à ń dá ìjọsílẹ̀ mi ò sọ pé dídá ìjọsílẹ̀ ò dára o ó dáa torí bo lákòó àwọn àgùntàn tá a bá ń jèrè ọkàn wọn sí ṣùgbọ́n ohun tó ká àwọn èèyàn lára jù ni pé wọ́n kọ́ auditorium tàbí kí wọ́n lọ rẹ́ǹtì ibi tó tóbi gbangba ẹjọ́ mélòó nínú ìjọ ọlọ́run nísìnyí gan ló jẹ́ pé ohun tí wọ́n gbé kawájú gan ni pé káwọn wàásù ìrònú pìwàdà
o ti jesu fun ara re lo mu asu nibi ninu iwe luko ori keta ise keta yen jesu fun ara itu so wipe jesu fun ara re o wa asu iribomi ati ironu piwada fun idariji ese ah beni lo ka bibeli re dada iwo na ni ti e nahu oni ti re iwe luko ori keta ise keta yen oni jesu christ fun ara re o wa asu olorun fun ara re wa asu ki wa ni emi ati yin wa asu ki la npo kiki re nja gbe jesus oke nja so nipa ironu buwada nja won fa awon okan tori pe eje ka ran ti wi pe ayo pupo lo wa ni orun fun elese kan to ronu pa iwada nigbati oro olorun ko se gbogbo eyan la ma need lati ba pade le one on one you know I mo ye iwasu ori afefe ori platform wa lo social media nisin ki la so nbe followership la nwe wa like me subscribe kimbale rowo gba Jesu Christi lo ye ka gbe soke ohun lo ye ka po kiki re to ba je eyan kan pere lo ngbo o pe olorun to ba de je ogore eyan lo npe gbo to ba ti je ironu kuwada to to life on ko npo moruko Jesu Christi ni ani ko pe olorun ko ta se yi ko pe olorun igba na ni akoko itura yo wa lati odo re oruko mi ni mo tun rayo lare waju ka to tu pade alaafia mo je ise

ni n ò ní yé búramúramù níjì méjì àsúnrí ò sí lọ́jà gbọ́ ìkànnì tí ó ṣe bíi 32fm sí ti wà ní ìdùnnú àtayọ̀ ọlọ́run ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀ 32fm 94.9 à ń fẹ̀.

0: Gone are those days. Oloju omo to leye. Sin manika ko si social media nsin. Hello.
1: Eka so.
0: Eka so.
1: Ọpẹ yẹn ni láti bí kan.
0: Olúwa ṣeun ẹ kú lẹ yí o.
1: A kú lè yí o da.
0: Alamọ ami.
1: Africa ni ìbàjẹ́.
0: Àmì ọlọ́ba fix yẹ.
1: Bẹ́ẹ̀ni tó ṣẹlẹ̀ ń pa ti Morocco ni pé àwọn ti dé bus stop báyìí ná.
0: Morocco, ifá tó ti forí.
1: Wọ́n ti dé bus stop. Ìdí rèé. Bẹ́ẹ̀ni àwọn náà kọ́ máa ríra wọ́n rí pé àwọn ni giant of Africa báyìí. So kìíní yóò wà ń bẹ̀ fún wọn lónìí, wọ́n máa fojú di Canada. Ẹ bá dẹ̀ ń wo àwọn rẹ́fù tí wọ́n ń lò lẹ́nujọ́ mẹ́ta yìí. Tẹ bá wù dáadáa tẹ wù fín ẹ rí pé àwọn rẹ́fù gan jábọ̀ ní for Africa. Ṣé ń bá wọn tó bọ́ nǹkan kan ni Morocco fi lè win
0: lónìí. Tẹ ni wọ́n ti já.
1: Ẹ máa gbọ́
0: ọ̀nà
1: àbáyọ ni mo fẹ́ foyín.
0: To ka jẹ́sí strong.
1: Kan má dìlé.
0: Okay.
1: Number one, tán bá dẹ̀ ti rí opportunity àti score one. Pé wọ́n score one báyìí. Gbogbo tí wọ́n bá máa gbá kan máa fi sáàrin. Gbogbo àwọn ọ̀rọ̀ kọjá àárín méfì ìdíyẹ. So wọ́n ti jẹ lọ, but kí wọ́n bá ṣe bẹ́ẹ̀, ẹ máa bá wọn ro kalẹ̀.
0: Ẹ ṣeun gan-an sá o, a rí yín pẹ́ o, awo mi lo.

0: eh le gba studio lowo mi Ferrari ja sere daraya o ti ni ojo tuma la ma gbo si o ti ni Ferrari
1: atokun
0: ya oja ti o ba kuta ki pe lori gba time ti o si lana or probably because e biko ni yanko lana ni bori transfer ogun mo dede si canopilas eyin ba nle as many other so many other club side but looking gbogbo e canopilas oni ogun mo dede land si I think number 70 I be 15 ko ni canopilas party so canopilas the solutions isoro
2: awon ri oluko ni gidi ninu oluko ni daniel ogun mo dede mo kokko ri nkan kan na to de je nkan to mu temi du nigba ti video idi ti oluko ni daniel ogun mo dede ti won ti so idi awusa to so se me guda nkan kan ti won so ninu video yen ninu fawon yen na o se je kinu mi dun wipe ikọ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà lè ní irúfẹ́ initiative ìbáyìí àti wípé irúfẹ́ olùkọ́ni tí wọ́n mú àbí tí wọ́n gbà gẹ́gẹ́ bí olùkọ́ni wọn. A mọ̀ pé ikọ̀ yìí ti pààrọ̀ ẹni tó jẹ́ general manager àwọn ipò ilé tí bàbá Ahmed Musa tí wọ́n wà ní sáà tó kọjá wọ́n ti gbé fún ẹlòmíì.
0: Wà wọ́n jẹ́jẹ́ as chairman.
2: Wọ́n ti yọ uncle I'm sorry great grandpa Ahmed Musa kúrò ní general manager àwọn ọ̀rẹ́ ti ní general manager mi. So ara àtúnṣe ilé tí wọ́n ń ṣe nínú ilé òun náà ló fà á tí wọ́n fi ní olùkọ́ni mí tó dẹ̀ gbéṣẹ́ fún olùkọ́ni Daniel Ogun mo dede tí ó ṣiṣẹ́ takuntakun ní sáà méjì sẹ́yìn. Now fún nǹkan canopilas láti lè tẹ̀síwájú àbí láti lè padà sí ibi tí a mọ̀ wọ́n mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ because canopilas tí a mọ̀ tẹ́lẹ̀ kọ́ ni canopilas ta rí ní sáà tó kọjá canopilas tá a mọ̀ tẹ́lẹ̀ kọ́ ni canopilas na rí ní sáà méjì sẹ́yìn. Daniel Ogun mo dede ti fi hàn wá láìmọye ìgbà wípé olùkọ́ ni gidi tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wo bọ̀ lòun láti gbà tó ti gba league orílẹ̀-èdè Nàìjíríà fún ikọ̀ Red Monsters tó compete fún league tó parí sí
0: 2024-2025
2: before season yẹn tó ìgbà tó ẹ̀ṣẹ̀ dé padà láti orílẹ̀-èdè Portugal nígbà tí wọ́n lọ fún Portugal nínú conference lórílẹ̀ Portugal bẹ́yìn a fi arírúfẹ́ olùkọ́ ni tí ó jẹ́ wípé iṣẹ́ yìí ó dẹ̀ wà nínú ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà náà but now láti tún ikọ̀ inú ikọ̀ canopilas ṣe ó gba àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan ó dẹ̀ ní ṣe pẹ̀lú wípé ṣé agbára máa wà lọ́wọ́ ẹ̀ àbí ò ní sí agbára lọ́wọ́ ẹ̀. Àkọ́kọ́ ná mo ti rí láìmọye ìgbà tí àwọn tó mọ̀ ń pa bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nínú league orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ̀rọ̀ ń pa wípé bọ́ọ̀lù ti tán lẹ́sẹ̀ nìkan tí a dẹ̀ ṣe gbúdọ̀ máa lò nínú ikọ̀ yẹn wọn kò rábí wàlẹ̀ àpọ̀ èèyàn tó ń wo league orílẹ̀-èdè Nàìjíríà mo ti ẹ̀kan fi ṣàlàyé ni ọ̀pọ̀ èèyàn tó ń wọnú league orílẹ̀-èdè Nàìjíríà dáadáa máa ń sọ̀rọ̀ nípa wípé láyé ìgbà kan wọ́n gbá bọ́ọ̀ dáadáa bọ́ ní ìsìn àgbà ti dé àdá age over 40 àwọn nǹkan kan wà tó sì tún gbé wọn dúró wípé wọ́n gbúdọ̀ bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ nínú ikọ̀ yẹn tí ò dẹ̀ sólùkọ́ ni kankan tó lágbára lórí ẹ̀ wọ́n lágbára ju àwọn coaches lọ nínú tíìmù yìí agbára yẹn bá sì wà kò lè sí ìlọsíwájú kankan fún tíìmù yẹn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé in tó kóbá ikọ̀ Red Monsters ní sáà tó kọjá báwo ni ikọ̀ canopilas ò ṣe ń jẹ́ kókó bá wọn àkọ́kọ́ nǹkan tó kóbá ikọ̀ Red Monsters ní sáà tó kọjá ni àìsìn ilé olùkọ́ni lọ́pọ̀ ọgbà torí iṣẹ́ ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà fine mo mọ̀ wípé olùkọ́ni Rangers tó gba líìgì náà
0: ilé chukwu
2: náà wà lára tíìmù tó ń ṣe league orílẹ̀-èdè Nàìjíríà bó ní strong backroom staff mo dẹ̀ gbà wípé ní 2024 nígbà tí olùkọ́ni gba league orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ní wọ́n wà nínú àwọn náà ń ṣiṣẹ́ pẹ̀lú ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà gbà yẹn tẹ́lẹ̀ ṣe dáadáa but still ẹ lè yọwọ́ bí Red Monsters ṣe relegate ní sáà tó kọjá kẹ ẹ má sọ wípé ara ẹ ni because nígbà míì wà tí ikọ̀ yìí máa fẹ́ play tá à ní olùkọ́ni kó tó di pé padà wá lọ gbọ́ olùkọ́ni Abdulrahman wà fún wọn tó padà wá fẹ́ wá gbaṣẹ́ nígbà tí sáà ń tẹnu bodò lọ nígbà tí everything ti wó tán so báwo nìyẹn náà ṣe ní affect tíìmù yìí so factor pọ̀ tó wá affect bí league orílẹ̀-èdè Nàìjíríà ṣe máa rí pẹ̀lú gbogbo transfers mo ti ń rí láti dúró a lè sọ wípé wọ́n ti bẹ̀rẹ̀ dáadáa pẹ̀lú chairman tuntun àti olùkọ́ni tuntun tó lẹ́xperience tó lè pull àwọn orúkọ tuntun because nǹkan gidi ni fún ẹ nínú league orílẹ̀-èdè Nàìjíríà láti lè ṣiṣẹ́ lábẹ́ ìṣàkóso olùkọ́ni in tó lè ṣe jẹ́ nǹkan gidi ni wípé àwọn agbábọ́ọ̀lù máa fẹ́ lọ play fún wọn because wọ́n mọ̀ pé wọ́n ní direct link sí ikọ̀ Super Eagles náà sì tó dẹ̀ jẹ́ pé olùkọ́ni Eric Sekochel òun náà ló máa jẹ́ olùkọ́ni fún under 23 orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú nǹkan tí àwọn sọ fún wa nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe ní bóyá bí oṣù mélòó kan sẹ́yìn wípé olùkọ́ni ló máa jẹ́ olùkọ́ni ikọ̀ ọ̀jẹ̀wẹ́wẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tó bá jẹ́ pé Eric Sekochel náà ló máa jẹ́ olùkọ́ni ikọ̀ ọ̀jẹ̀wẹ́wẹ́ awon agbabolu ma fe lo gbabo fun pe ki ma ti e fi ran mi han bibi boya mo le wo under 23 boya mo le wo boya mo le gba ibibi bere si ni gbabolu fun iko agboje yi so irufe nkan ba yen ma le pull awon agbabolu wa bo fun emi gere bi enikan na mo gbagbo wi pe oluko ni to gbonje fegbe to da ni daniel ogumodede sugbon ni bi ti mo si joko si mi o ri ni ri bi wi pe iko canopy last ready afi kan ma sha awon changes ko kan ti ma ri pe okay pelu awon changes bayi o iko yi tin lo si right direction but based on oluko ni ti won ni mi o expect ki won jas relegation south nbo mi ri won ni ri kan to mi kan ri won ni ri kan to se wi pe awon na ma compete fun league ni o se ma take one time die tan fi ma tun le won to rada
0: e se ngo ni sa olorun je kari yin pe papa gbon atogun oro ti ferrari so e o gbe mo lopo lopo sugbon ka jo pe gbon ni now won soro rabi wale robo ka so pe looto ka gba pe looto ni rabi wale ti dagba but ninu that same team o ma nira feyan meji meta lati lead rabi wale inu highest goal scorer ni canopy last annually probably tori pe boya penalty to ba ti jeyo lo je pe egbon agba lo ma ngba na sile kan yen mo go all the same o ngba awon bo kan na wole ti o nse penalty boya tori pe aisi eyan mi ta fun laye ni rabi o se nri awon go yen ni kilo ma take canopy last igbese to da itesiwaju abi ebu eyin ni lati so pe ki rabi wale ko ma tori agawa abi pe egbon e ti se o
1: nkan to sele ni we se ri awon àwọn agbábọ̀lù kan wà pé tó ń bá wà nínú ọkọ̀ yóò nira fún olùkọ́ni kólùkọ́ni kan tàbí àwọn alákòóso láti lè sọ igbó bóyá ẹgbẹ́ jókòó lápẹẹrẹ ẹwúrú ronaldo ìbáyìí nísìnyí láti ṣe kó bóyá ó bá ní ìfarapa àbí wàhálà kan pọ̀ tó ṣẹlẹ̀ ó nira fún olùkọ́ni kankan láti gbàṣẹ́ kó pé kó jókòó pé kó mọ́ gbà bọ́ọ̀lù nítorí bó ti dàgbà.
0: ṣé rabi wale wọn lè bára àwọn sì tó lé àti boko henna yẹn play láàrin field.
1: wọn ò lè bá wọn play o baba jẹ bá wo yọ̀ǹ pẹ̀lẹ̀ wọn ò pèsè wọn ò tó ti tẹ́lẹ̀ mọ̀ ṣùgbọ́n àwọn kankan wà tó yẹ pé ọgbọ́n lèyàn fi máa ń ṣe so tẹ bá wo àárín
0: tẹ bá gbọ́ kẹ̀ egun dínú
1: tẹ bá wo àárín fídì canopy làyẹn wọn láwọn táìgà tó jẹ pé wọn bá wọn jáàmù bọ tẹ pé yóò bá wọn gba bọ tí ó gba bọ fún bàbà tí wọn dẹ ń gbà ṣùgbọ́n nǹkan tí mo kàn rò ní wípé ṣé rabi wale ní gbogbo kano generally sọ́tà náà máa ń pè ó ní ipa tó pọ̀ látara ìfẹ́ tí àwọn alákòóso níbẹ̀ tí wọ́n ní sí
0: nítorí
1: pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ pé òkè nígbà tó wà ní primary gan jẹ́ pé wọ́n ti pè nílé òkèrè jẹ́ pé ìfẹ́ tó ní ni kò jẹ́ kó lò ṣùgbọ́n mo pápápá ó fẹ́ kú kò sẹ́ni tó ń jẹ́ lọ́bẹ̀.
0: mc sport akújọ méjọ mẹta
1: o jẹ lọbẹ nítorí pé bóyá ó ti fi àwọn àsìkò kan lẹ gbòógì canopy láti àdá ẹni ìyẹn ti lọ nísìnyí tán bá jẹ pé wọn bá ní nǹkan míì láti ṣe àbọ̀ ní àfojúsùn tá fẹ́ káríru kano tá à ń rí nígbà kan wá bó ti yẹ pé kò jẹ́ pé àwọn nítàn kan tó ní láárí láàrin gbogbo ilẹ̀ adúláwọ̀ ibi náà ni ẹ ti máa ń ṣe gbogbo nǹkan kankan tá a bá ti ọwọ́ èyìn bà nǹkan náà mo fẹ́ sọ pé ó lè lọ
0: ayé yìí bá nǹkan nínú ẹ̀sìn
1: ṣe
0: wọ́n ti gba ẹni tí wọ́n mọ assist kanu
1: wọn ò tí ì gba àwọn so ó dàbí bàbá sì fẹ́ júdì bóyá fẹ́ lọ ságbani òṣèlú àwọn náà fẹ́ òye ńbẹ
0: so ọlọ́run jẹ́ wọn onírú ẹ o
1: bóyá nǹkan tí mo èmi ò rò lọ́kàn ní bọ̀ẹ́jẹ́ kájọ máa wò bọ́ọ̀nà so wọ́n gbẹ́dùn nǹkan tó ń bẹ́ẹ̀lẹ̀ àkọ́kọ́ náà mo dípẹ́ canopy la
0: wọ́n ní rabi wale is key role in canopy las ẹ̀wẹ́ kí wọ́n máa play wọ 50.
1: no ó ń ṣe dáadáa nínú ọkọ̀ yẹn o lẹ́mẹ̀ẹ́ká ṣe mistake yẹn dàgbà omi o àmọ́ yọ ọmọdé ṣẹ kí láwọn fi gá omi ṣe tó bá ti pọmọ tẹ́sẹ̀ rè wọlé kí ló kàn yẹn pẹ̀lú ọjọ́ orí tẹ̀yìn bá ti mú nǹkan tó fẹ́ kó mú wa tó bá gán bá lẹ́nìkan tó jẹ́ wípé ó ní ọpọ́n tó ju ti rabi wale lọ ní ṣe bí wọ́n máa gbé sí ọmọ máa rí kó ṣe gbogbo ok tó bá rí pẹ́ náà tó ó ń gò ṣùgbọ́n nǹkan tó kàn ṣẹlẹ̀ ní bábọ́ sí kọ́kọ́ yọ ti ahmed musa ti kọ́kọ́ filẹ̀ pé ókè o bẹ̀sẹ̀ jẹ́ra mọ̀ ẹja bídẹ́ ṣẹlẹ̀ ò ti da ẹni sùúrù náà mo rò pé wọ́n ti ń gbé ìgbésẹ̀ yẹn ṣùgbọ́n n tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń sọ igbó bóyá kan gbé ìjókòó kán mọ̀ fi stáàtì kì í ṣe kíákíá díẹ̀ díẹ̀ títí tí wọ́n á fi rẹ́ni tó jẹ́ pé ó lè ṣe tayọ̀ nǹkan tó lè ṣe.
0: mo rántí victor iseji àwọn ògbókèsè líìgì nàìjíríà yahoo presenter abala kan nìyẹn nínú ìpèníjà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù canopy las ní táìmì tí ń sáré lọ mo dẹ̀ fẹ́ ká fọ ọkàn british gp yẹn o kí lẹ rò pé ó ṣẹlẹ̀ láàrin ogunmọ́dọ́dé àti rẹmọ stars tí ìrìnàjò fi stops ibi tó stops yẹn.
3: Mi ri pe boya ki n sọ wipe wọn ò jọ gbọ́ ara wọn yé mọ́ cause tabani rẹmọ stars ló gba league bi abi 2 seasons ago
4: o de mi se ka won relegate now o de ko won relegate mi pe won ri bon ni pe ah pe ise yi ko lo mo an idi ti ogun modede se ma ko be ni pe e na ma o ngba to gba league ton gba gba bo lele ti o fi se nkan dada ni season yen ni won ni bo fa fe ta won ton so won ko ri ise fi lo mi de ro bi awon gbe awon replacement to ye pe o ma le sise fun se mi pe o wa lara nkan to ko lo ko ni yen se ma ro pe ko n ku ku ro pe nkan to ko tun awon oluke awon iko yi won se ko to ko bi awon fe ma progress for many years so mi pe nkan to se yen o ri wa ke lara
0: pa iya gbogbo olojo pe fun wa e gba bi oro na kan ni ba sere awon ti dariji yin awon ti dariji yin ah o se awon le so oduro ti
1: o mi ni ese
5: Temi
0: lokun je
5: bobin le ni
0: okunrin
5: la won.
0: Owo aye oni to wa, esa mi odo aye oni gbe wa lo esa se. Won
5: ni lo wa njibiti.
0: Iya wa. Mo fe fitan omobirin kan lo yin ni. Ke yin na wa dajo gege bi obirin. Omobirin o ti loko. Okay. Lo to won ateni kan jo rin ajo fe tele tele. Eni kan won ateni kan jo rin ajo fe tele tele ko to di pe o jamo oko to fe sinu le lowo. Lagbaja ati fera bayi o. Olooro re yen. O ti dolu fi mo ngoro kefin re nbe mo lo to mo gope ni fi ara yin o so lede kan sa olooro yen iyawo e ku obirin wa nbe lowo oko lowo lowo pe ko jo ise onje kan lojumo ko lo ma da fun tori awon omo re e dan bi obirin
5: ah elele koko die o
0: ko lele koko ah
5: mele se wa to ba fe ma toju awon mo boya koko gba awon mo re sodo ju ko lo ma gbe nkan fun okunrin lo ko si bi ti meji ba ti jo wa opposite sex si nkan ko ni sele
0: no ke opposite sex ah
5: come on like opposite
0: okay okay o to le sele nbe yen patapata e ni pe ki obirin ko okunrin so pe ah owo re si dun sibe o je re ko obirin so pe iwo no yato sin ti mo ma lati jo
5: obirin gangan wa ni pe i finance se wa lowo pe to obirin ba fe se lo ma se in to obirin ba fe se lo ma se to pe okay eyan gbe nkan lo fun yan abi nkan to ba ni interest inu eyin to pe ife aro to ti ni si ti o ti kuro e to lo be gan o si ma ni chance be ah sugba en to ya pe obirin to ba ti make decision gbo in to kan wa be pe obirin yen lo ma make decision to
0: okay ayaba ni beyen ayaba ni beyen mo ti si yin ni ayaba ni eyin obi ibalawo eyin o eyin obi to lo ngbele aleye lawo ibalawo eyin o eyin le lejo wa le ke le wa tete obi ni zakari tin benu aye awon na ni
5: okun
0: la tagigun tin ta itun ta ni loju eh ibi ti won lo leleyin ba lo possible ki ogun de mo dede ko ma participate in the Super Eagles ko de tun ma coach Canopiras abba ka fi yan je le mo mo ko tun ma du se ki ikan pa kan lara
5: yo pa kan lara
0: ke so ka loju kan na ni o si se gbo
5: yo pa kan lara e ja wo na oluko ni Fidelis Lechuko o na si gege bi assistant
0: oto ni bi ti a ba ti gba kiki da o ta gba awon olori jo oto ni bi ta ba ti gba olori kan atawon e sa mo wo
5: be ni tele tele gan ri pe ko to di pe won gba oluko ni Dani Ogunmodede o ti ni ikan tan fe gba tele tele iyun ki ari ko ye pe ngba na toro re baba ngaru te po iyen gan gan fe gba gege bi oluko ni ko to wa di pon pada lo gba Dani Ogunmodede lo to nkan ti oluko ni ti se ninu Correct Monsters ko to di pe nkan yi de ni odun ta wa te pe en to gba league ni sa to lo o wa de to relegate ni sa ta wa de ri nkan to fi iko Correct Monsters se to gba ri fe DJ orilede Nigeria to gba fun igba kokko won bo se wa wa bayi pe lo to oluko ni o le experience to ye won na de o ti lo fa won gugu awon awon cast to se won na ti o na ti sugbon nkan yi ma o ma fe pa lara lo to to ah ti ma won to ma je kini boya won to tu wa lo ni re mo sa lo wa to wa ke kan ma bo wa si si ilu Kano to bo se wa ko si bi o se to o ma travel a de mo Kano pila fe lati bi bi sa meji ba o je pe to ba di towards the end of season won ma ja fun relegation e pe kini ere pe die lo ku na ba ma fi survive bo mo se pe looto labi oluko ni yi won si ma make sugbon ko si ti oni pada pa lara te po o pa iko enu Rangers ina la sugbon to pe kini won lawon agba ball kan fi tete re rough gbogbe won de ayen to de tu ja mu gbalegbe na o ni igba kan to je pe ohun na deliver result ko to di pe nkan pada yi pada fun won bo mo se pe to ba ni assistant to ye pe won assistant boya won to tin lo tele tele to mu le bo ati pe won ba gba won agba ball te pe mi o ti boya Kano Pillars si gba won agba ball ba sugbon lato oluko ni won si make right
0: e se gan ni lale na mi o le sun mi o le wo mo ri alert pa won client mi ti sanwo won ti sanwo won ti sanwo mo dolowo mo ti dolowo some fear I have with shooting stars coach working with Niger coach. It's not easy. Well, tabade bi odu afuni su peru.

0: me, they make me up.
1: Yo, Dr. Sid, man, your album is mad crazy, bro.
2: It's done jazz again.
3: Plenty.
0: Ma fun mi wa la se, mi o le mi gogo.
4: I feel like I'm flying.
0: Signing out gradually. Ma fun Dr. Sid yen ka ma je lo le ni. E ma binu awon to ma bi mi le pe kin ta itu orin ise temi ko ni mo face yen ni o. E da pe ma binu mi o le dive lo lohun. Ọgbọ́n pàtàkì lọ gbogbo ikọ̀ ege lápapọ̀ tá a jọ ń pa ọ̀pọ̀lọpọ̀ tó fi ń di òwú tó fi sọ pé fantastic ọ̀pọ̀lọ yóò ní jọba ẹ ní wo àlàyé fún màṣílẹ̀ mọ́ wo. Kálùpẹ̀ lọ ọmọ wa náà tí òjẹ́ káṣìrí ó túntọ́ tọ́tún fáwọn èèyàn ni ó ti pé ká má roko àṣedànù mọ́. Ìyá wa alájà ìsìlámì àbúsàrí. Ọgbọ́n pàtàkì lọ́wọ́ eléyò ìbàdàn abojú ẹ̀rọ tẹ́rọ bojú ẹ̀ nìyẹn. Ọlọ́run lọ́jọ́ òní máa kàtórí a tún pàdé láago mẹ́jọ ní àárọ̀ Monday lórí ìwé ìròyìn ojúmọ́lẹ̀ wa ta pè ní bàbá Fẹ́ndọ̀ yẹn tí ìbá ti travel padà sí home town ní Canada. Ontario is calling me, I am Abimbola Lami, Sporting Crystal. 08055 76 7084 08055 76 7084 a ní pàdé ayọ̀ Ọlọ́run dẹ́mi sí o.

0: effective relief from malaria. Komal on. Malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Bí mo bá fẹ́ ṣe ìgbádùn ara mi, kí n fi oúnjẹ tó yáyì ṣe agbèjì ara, máa yá mú ọba oúnjẹ. Ìbá jẹ́ dúdú, fẹ́rẹ́fẹ́, tàbí funfun lẹ́lẹ́ pẹ̀lú alábárin rẹ̀ gbẹ̀gìrì aláwọ̀ òféèfé tóki lẹ́kẹ́tí àti àwọn àkọlù kan gba ọ̀rẹ́ tòótọ́ rẹ̀ bí ikùn mọ́ kíká tó ká bí táyà tó gba tahanu tàbí ẹja kíká borí dúdú réúréú ìpàdé dọ̀nà fún tòló. Amala mi ọ̀wọ́n ẹ̀kú ojúlọ́nà.
2: Kobaje 24, 29, tàbí 32 sáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kan tẹ 32FM 949 ẹ̀yẹ fẹ̀yìn ẹ̀.
3: Fojúsùn rẹ ni kò ra lẹ́tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú 1,300,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí bá bárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó 3,000,000, 2,000,000 àti 1,000,000 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916 461 5000 tàbí 0911 555 500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́rùtàn.

0: kúrò lẹ ní gbogbo bíkíbi tí ẹ ti ń láǹfààní àti mọ darapọ̀ mọ́ wa ìkànnì adẹ́rìn pòsónú ìkànnì fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 tá a kalẹ̀ sí Laughter House orí òkè tẹ̀ǹtẹ̀ Premier Mọ́kọ́lá Ìbàdàn Peter Ọláṣùpọ̀ Captain P2 ondorúkọ tèmi ẹ kúrọ̀lẹ́ o ọ̀dọ̀ọ̀dún bí ṣí dáadáa látúbà yín ètò àgbẹ̀lọ́ba la gbé kalẹ̀ fún ìgbáládùn àti àgbẹ̀ àtàwọn èèyàn tó ní lọ́kàn láti mú iṣẹ́ àgbẹ̀ lọ́kùnkúndùn tí àwọn náà ń wò pé kí àwọn lè ṣiṣẹ́ àgbẹ̀ lọ́nà kan àbò míì mo tún kí yín pé ẹ kúrọ̀lẹ́ nírọ̀lẹ́ òní kí mọ̀ kí alàgbà ọ̀pẹ́yẹmí ṣeun Rishipeti
1: ẹ̀kọ́ ẹ̀lẹ́
0: ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta
1: ọjọ́ púpọ̀ pẹ̀lú
0: àdúpẹ́ ẹ káàbọ̀ sórí ètò àgbẹ̀ lọ́ba nírọ̀lẹ́ yìí ohun tí a mọ̀ gbé yẹ̀wò gẹ́gẹ́ bí ṣe wa tí ò bá jẹ́ ọ̀gbìn yóò sì jẹ́ ọ̀sìn òní ohun ọ̀sìn la sọ̀rọ̀ lé lórí báwo la ṣe ń sin ajá ọ̀sìn ajá àwọn ajá tá à ń sìn lé àwọn ajá gbogbo tá à ń rí báwo la ṣe ń sìn wọ́n ìlànà wo la gbà ń sìn wọ́n ǹjẹ́ wọ́n tiẹ̀ lérè lórí gbogbo rẹ̀ láàmọ̀ gbọ́ lẹ́nu alàgbà ọ̀pẹyẹmí ṣeun lórí ọ̀sìn ajá báwo la ṣe ń sin ajá ṣé ó nírú àwọn ajá gan tá a máa ń sìn.
1: Okay. Oríṣiríṣi ajá ló wà tá a máa ń pè ní breed ajá
0: breed
1: àwọn kíkan yan àwọn ètò popular jù táwọn èèyàn mọ̀ ni àwọn German Shepherd Rottweiler Caucasian Lhasa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ but àwọn èèyàn máa ń ṣe mistake kan tán bá ń ka gbogbo oríṣiríṣi ajá which èmi ò like wọn kí n ka ajá tiwantiwa
0: àwọn lókìlì
1: àwọn lókìlì mi ì láìkì máa pè wọn ní lókìlì ẹja pé wọn local dog káwa náà ká pọn wọn
0: lé ajá tiwantiwa
1: tiwantiwa
0: so àwọn náà ṣe àwọn àgbẹ̀ alájá náà ń sìn wọn àbáwọ̀tá kì ń sìn wọn lé.
1: Okay àwọn kí n sọ pé àwọn tó máa ń sábà sin àwọn yẹn àwọn tó jẹ́ pé wọ́n kàn nífẹ̀ẹ́ wọn torí ta bá wo cost ní pé òkè tí wọ́n bá lọ mọ̀ èèyàn lè má fi ní pé òkè ó lérè púpọ̀ lọ títí and demand ẹ̀ kò pọ̀ tó àwọn ti òyìnbó tá a máa ń sìn so màá kàn ní pé ìyẹn jẹ́ bí ẹni tó bá kàn fẹ́ràn ajá ló kàn máa ń sábà sìn ìyẹn.
0: Ìgbà tẹ́ ń dákọ̀ àwọn breed oríṣiríṣi ẹ dákọ̀ àwọn ajá bí ìtọ̀ yìí.
1: Mo ti sọ mo sọ lásà mi ìfẹ́ máa ti bá nígbẹ́ kí n máa dárúkọ lọ wọ́n gùn gan ju kí n máa nígbẹ́ mo ń dárúkọ ni mo ṣe yán àwọn tó popular
0: jù. Bàbá wa ní afẹ́ di àgbẹ̀ ọlọ́sìn ajá kí làwọn nǹkan tó yẹ ká mọ̀ kí làwọn nǹkan tó yẹ ká ṣe.
1: Okay first thing first mo máa ń sọ nǹkan kan ẹni tó bá fẹ́ ṣe business ajá kó kọ́kọ́ jẹ́ ẹni tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ ràn kó lọ́wọ́ rẹ̀ torí téèyàn bá sáré wọnú ẹ torí ó fẹ́ lọ jèrè torí àwọn tó rí pé àwọn eléyìí ń jèrè ń bẹ́ẹ̀ wọn kò mọ nǹkan tí wọ́n ti fi lélẹ̀ tí wọ́n fi tí ó fi tó wá di income fún wọn tó bá rọ̀lù wà tí wọ́n jáde náà ni.
0: Okay
1: so first thing first tó bá fẹ́ sin ajá kọ́kọ́ lọ bá àwọn tó jẹ́ pé iṣẹ́ wọn ni kí wọ́n máa sin ajá kọ́kọ́ lọ bá wọn bèrè experience oríṣiríṣi ìlànà tí wọ́n fi ń tọ̀ tó fi jẹ́ pé òkè o apá marketing side kò affect wọn apá pé òkè o treatment kò affect wọn so that gbogbo ẹ̀ a ti kọ́kọ́ yẹ wọn yékéyéké lẹ́yìn ìgbà yẹn èèyàn wá lè máa wò pé òkè o structure wo ló bá budget àpò mi mu torí téèyàn bá wò pé wọ́n ní pé ajá kan 1,500,000 ọmọ kan jẹ́ sáré lọ rà téèyàn ò kàn sí dáhùn pé òkè o ajá 500,000 tí wọ́n rà oúnjẹ tó máa jẹ tí structure ẹ̀ máa fi dúró tí ó wé gbogbo ẹ̀ dáadáa tó sáré lọ rọ́ọ̀lù ajá yẹn á lé tà wà máa nourished tó bá jẹ̀ ti wà máa nourished oríṣiríṣi disease infection ló máa rọrí wọ̀ and from there it's either kéèyàn lose ajá yẹn tabi ko je pa aja yen ko ma wa bi alive sini breed yen so leyin igba yen teyan ba ti se yen eyan ma wo pe oke o se meji lagbara mi ka abeyokun
0: okay
1: to ba je yokun ma se koja iye la yokun to ba ja bolofera rabo to ba ja kolofera rako ma teyan ma follow believe pe oke o ah abo aja nikan lo lo wo lori o ako aja na lo wo lori eyan gbodo se findings dada so that won ma le mo bo se ma ito fe lo fun ti o je ni fi leyin igba yen wa wa sese wa se calculation pe oke o bawo ni mo se fe ma se ounje won iru ounje wo ni mo fe ma fun won je se iti won ti formulate ni tabi mo mi ni awon iti won ti see mi fe daruko brand tabi ti ti wan ti wa ti won se tawon nutritionist ti wa
0: fun won se
1: so ni mo fe ma fun won ni okay protein wo ni mo lagbara ati ma fun won ti mo je ma wa consistent pelu e ko se pe mo ra jaton mo wa ni pe mo lo ra kini kan waste mo lo ra mo lo canteen ah se lo nje to seku no to ba fe se business e ke yan follow ona to to ke yan ma se
0: bayibo
1: pelu e so leyin igba yen wa wa ma plan npo ke o tomo ba wa bawo ni mo se ma market awon omo yen se mo ni dati mo yan kan mo ra ni to mama ba mi se marketing ni tabi emi nikan le da se mo ti koju osun ati ma se tabi mo kan ma join ni group to je pe seyan ba ti ni o da bi awon to ma nse pe declutter bla bla bla
0: yes
1: some awon nkan ba yen no wa
0: ni party aja wa mo la ja ti mo beta o
1: eh boya group yen lo ma join
0: okay
1: yen no wa ti aja ba quality the stage kan o ni ni choice ju ko to join awon association kan to yi to ba join association yen ni won seje mama ni easy plugs no mama yo so awon nkan teyan gbodo mo niyan ko to sare ro very wonu business aja
0: bridge wo le yin feran pe te ba fe gba la morun gba mo fe sin aja loni o mo fe de agbe alaja bridge wo le ro pe e gba yan la morun ati kini idi te fi le moru bridge be
1: okay ti ba ma gba yan la morun for en to sese fe bere aja bridge meji mo ma recommend
0: okay
1: meta elekini local
0: local
1: yeah okay. To ba se le toju local dada to ba fi nipa gbigboran o gbogbo awon nkan bayin bayin lo ma determine pe okay se mo tun le andu aja to tu se ju bayi lo
0: okay.
1: And immunity local dog o strong gan
0: e koko gba won la moran
1: yes yeah local dabi kin ko so pe won dabi aja to je pe eyan le fi pile sese research npe okay nkan bayi ni mo fe fi wo boya mo le se abi mi le se
0: okay
1: leyin yen eyan le bo si German Shepherd
0: okay
1: awon yen na popular but won ni degree bu won se quality si but eyan le ra nkan bi mo se ti so nkan ta gba e ka lati fi start up
0: na won ti German Shepherd
1: yeah and the last one ti mo le recommend is American Eskimo awon yen funfun ni won fe awon parlor dog ni bo ko ki sha won kokolo awon kokolo yen ni lasa idi ti mo je prefer American Eskimo ju lasa ni pe awon rugged ju lasa lo so ti ba ma advise first timers ti won sumajari ma ni pe won kokko lo try awon yen na tori feeding won ko won training won ko se nkan to le lo titi so won le fi yen bere from there won wa le ma lo orisirisi aja mi
0: nta ta ba fe mu breed aja ta fe ma sin so la won kan te mo wo lara aja teyan o kokko wo aja eleyi o gbadun aja eleyi nkan se bayi so la won te mo kokko nri te ko study lara aja o to di pa raja
1: mo like bere yen first thing te ba ti mo so pe ke ba awon to wa ni line yen to teyan ba mo npa o le ri en to ba wa line yen to mo npa dada lo ma ri so first thing first history aja yen parent ataja won gbodo koko sende tori parent lo ma determine tori te ba ra omo aja nisin quality e ti le mo lo titi o le show like 20-30% quality of anymore but te ba ti the history parent 30 ri poke o bo ya aja 30 e ye ko duro ni tẹ́tí ẹ̀ ń ṣe bíi tó ń ká aleluya sẹ́gbẹ́ kan tàbájá tó jẹ́ pé imú ẹ̀ kò yẹ kó yọ ṣùtì tó yọ ṣùtì tàbájá tó wọ sọ́ọ̀sì tí ò yẹ kó wọ̀ sọ́ọ̀sì tí ò yẹ kó wọ̀ ní pé bóyá ó ní kọ́lọ̀ tí ò yẹ kó wà ní
0: ara
1: ẹ̀ and lastly health issue.
0: Ẹ jẹ́ àlùjọ ọjà náà tá a bá padà dé torí ẹ ti ṣe báwo la ṣe fẹ́ mọ̀ pé ìlera jágan péye ká tó rà á ń bọ̀ ẹ kò kalẹ̀.

0: 32FM 94.9.
1: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
2: And this time, it's not just watching, it's watch and win.
1: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide, with subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
2: StarTime's. Enjoy digital life.
3: Gbogbo chance no to lanta, nígbà kúgbà tá bá jẹ.
4: Gbogbo ní bara Golden Chance Lotto. Ẹkú àdúró ti wà lórèkórè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa.
5: Golden Chance Lotto
4: lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kí wọ́n tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà sẹ́sà ni winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
6: Tó o bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
3: Ìgbàkúgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
4: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.
7: Àmàlà dúdú, àmàlà funfun, àmàlà tó fẹ́lẹ́ bí etí ní ṣàwẹ̀wẹ̀dù tó yọ kúlùlù. Ọ̀rẹ́ ìmùlẹ̀ ẹgbẹ̀gìrì pẹ̀lú ẹran tó muta káàsà ẹ̀kú àmójúbà.
8: Ẹ̀yin fans mi.
9: It's okay.
8: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32FM 949 fẹ̀yìn ẹ̀ àsàpù.
9: Àsàpù. It's okay.
10: Nìbàdàn ọ̀làwálẹ̀ tó níbi ìtọ́gọ̀rọ̀ àwọn ọmọ bíbí ilẹ̀ ìbàdàn nílé lóko àti lẹ́yìn òde àtàwọn tí kì í ṣọmọ ìbàdàn tó ti pẹ́ nílẹ̀ yìí láàmì láàka lẹ́hùn máa bá wọn pàdé láago mẹ́jọ sí mẹ́sàn-án àṣálẹ́ ní gbogbo ọjọ́ Sátidé pẹ̀lú olúbìpẹ́ Fátóyè. Ìbàdàn máa jòwó sùn, ọmọ àjẹ̀gbín yóò ọmọ àfikara ń fọ́ orí mu. Fojúsùn rẹ ni kó ra lẹ́ẹ̀tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú 3 million naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2 million naira kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4 million naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè sàn díẹ̀ díẹ̀, ó wà láàrin oṣù mẹ́fà, kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ 3 million, 3 million, 2 million àti 1 million naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu, fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, Orí-òkè-tẹ̀ntẹ̀ Premier, Mọ́kọ́lá, ìlú Ìbàdàn. Substance Property, Òrùlé, Fòtẹ́.

0: kò sólókì tí bí ìjí mèrè láyé mi.
1: 32 FM 94.9.
2: Ẹyin tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, orúkọ mi ni Aisha Lawal, mo fẹ́ kí ẹ bá mi gbọ́ 32 FM lórí ìkànnì 94.9.
3: Ẹ̀yin wà disappointed.

0: yàdù bí agbẹ́fẹ́gorí ìtẹ́ ọmọ dídá wa màá gún màá tẹ̀ onísùlọ nìyàn kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí ẹ̀ lérí ọjà dẹ́gbà rẹ̀ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ̀ ni ètò wá máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewé jí àdùbí ọ̀tún olúẹ̀wò ilẹ̀ ìbàdàn ní baba àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgbun ọ̀kadà baba àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ kalẹ̀ ẹ ti rí ẹ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé jí àdùbí bẹ̀ tàbí kẹ́ẹ̀pẹ̀ wọ́n sórí 0803 26 0141 olóyè ewé jí àdùbí ọ̀tún olúẹ̀wò ilẹ̀ ìbàdàn ló ní ìrọ̀rùn lábá nígbà tá a dáyé.
1: Ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú.
2: Ẹ náwó sí àwọn bàbá wa. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ kùdìẹ ẹnu ayé bàbá wa. Olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀. Olúwa bí bàbá wo. Olúwa wo bàbá palọ̀.
3: Bàbá ẹ̀hún gbolúwa bí. Bàbá ẹ̀hún gbolúwa bí.
4: Dádì ẹ̀yin ní sa.
3: Èmi
4: bẹ́ẹ̀ ni sa.
3: Olúwa dúwà wòye olùgbà.
4: Dádì bẹ́ẹ̀ mi ṣe dárí ni.
3: Ẹ̀mí wòye Olúwa náà tó ń dára tó ń bẹ̀.
1: Dádì ṣe pẹ̀tẹ́lẹ̀
5: 32 FM.
1: Ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú.
5: 32 FM. The Pioneer Joy Station.
1: 32 FM.
5: The station admired by all the radio stations. 32 FM.
6: Bẹ́ẹ̀ni.
7: One tagline is never enough. 32 FM. 94.9. Filling the world with laughter. Are you ready?

kò ṣe é fiwé kòkó kòrókò ìfọ labalábá sí yàtọ̀ sí tẹ̀yẹ àwòdì bẹ́yẹ bá wá jura wọn lọ ẹ̀jẹ̀ àkànṣára sólóńgò 32 FM 94.9 Laughter House orí òkè tètè premier mọ́kànlá ìbàdàn.

0: Oluwawa mo pàṣẹ Ọlọ́run ó gbẹ̀san Ọlọ́run ó jà fún Ọlọ́run ó jà fún Ọlọ́run ó jà fún Ọlọ́run ó jà fún in the name of Jesus engineer mo fẹ́ padà wọnú àdúrà ẹ kó àwọn nǹkan tó bá wà nbẹ yẹn wọlé.
1: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá mo wá síbi mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyàwó fún ọdún márùn-ún. Mo wá jáde mo wá ní lọ́ọ̀kì mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá gbé
0: ọkẹ inú ọdẹ lọmọ tó tó ń wá ọmọ.
1: Bẹ́ẹ̀ni sà mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn ohun tí àdúgbò ọmọ mi bímọ wọ́n ní kámù kan mo wá mi kàn mọ̀ pé pampers tí mo mú wá pé ó pọ̀ mo ṣáà fún un. Sí ìyàlẹ́nu Ọlọ́run menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́ àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
0: Ẹ dìde kí Alleluia.
2: Alleluia.
0: Màmá láwọn mọ̀ pé pampers dáwọn kó lánípọ̀.
1: Pampers yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ ọkàn tí màá mú sáà pé gbogbo ọlọ́run lo pampers bá kó pampers lórí igbá mi mo dì sí Lai Lomberg mo ṣáà wá síbí pé ọlọ́run o ọmọ mi omi ìfẹ́ kú kọ́pùmọ̀ mi kan wà kó má lọ́mọ o bá mi fún lọ́mọ ó dẹ̀ ṣe oṣù ń gan menstruation tó ṣe
0: ní kúlà yẹn lẹ́yìn ìwádìí tá a ṣe yẹn kò ṣe menstruation
1: mi mọ́
0: gbogbo ẹ̀yìn tó ń wọ́mọ lẹ́yìn ìpàdé yìí oyún ló kù tẹ́ máa ní.

0: Lord.
1: Hallelujah.
0: Praise the living Jesus.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Mrs. Taiwo Oshobu.
1: Láti
0: Sagari Estate. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé láti ìgbà tí mo ti gorókè, ọ̀pẹ́ mi túbọ̀ ń lékún sí i lójoojúmọ́ ní gbogbo ìgbà. Nígbà ìjẹ́rìí mi ni pé gbogbo ìgbà tí mo bá tún sọ́rọ̀ kẹ́yìn, màá máa sọ fọ́lọ́run pé ọ̀kadà tí mo ń gún ọ ti sú mi o. Mi fẹ́ máa náwó mọ́tò mọ́, mi fẹ́ máa náwó ọ̀kadà mọ́, mo fẹ́ mọ́tò tèmi sẹ́. Ṣé bí wọ́n lọ pé sáwọn òjò pé jẹ́gẹ́ mi náà nẹ́rì, mo gbọ́dọ̀ nẹ́rì bí báyìí ṣe, mo gbọ́dọ̀ fi mọ́tò ṣẹṣẹ rìn. Mo dúpẹ́ lọ́lọ́run jẹ́ ni pé mo ra mọ́tò tuntun.
1: Ẹ̀kẹ́ hallelujah! Yorì ohunkóhun tó bá bèrè lórí òkè yìí, ṣáà ní ìdánilójú pé dandan Ọlọ́run yóò ṣe. Ohun tí wọ́n náà bá bèrè lónìí lórúkọ Jésù, wà á rí ìgbà. God bless you, my sister.
2: Mo ń gbàdúrà fún ọ.
3: I pray for you.
2: Ní ọ̀nà tọ́lọ́run ò tí gbà jà fún ẹ rí. Ní weekend yìí,
3: this weekend,
2: ó máa jà fún ẹ.
3: Yes, we fight for you.
2: Nínú jíjà fún ẹ,
3: we fighting for you.
2: Ní ìtẹ̀síwájú lọ ilẹ̀ ìlérí wa.
3: Israel can get your promise
2: land. Àfi ọjọ́ tí Pharaoh kú,
3: until the day Pharaoh died,
2: na Mashal tẹ̀síwájú. Ní ìrìn àjò Kenan,
3: in their journey to Kenan.
2: Ìwọ náà bó ṣe ń gbọ́ mi,
3: you guys are hearing me.
2: Ibì kan bẹ̀tọ̀ fẹ́ mú ẹ dé.
3: There's a place you are about to be taken to.
2: Agbára àwọn ọ̀tá kan ló di
3: ẹ. But the power of the enemy bind
2: you. Both physical and spiritual.
3: Nígbàtà nígbà tẹ̀mí.
2: They hold you down.
3: Wọ́n di ẹ̀ mọ́lẹ̀.
2: They say you are going nowhere.
3: Follow them because they.
2: Mọ̀ bíbélì wípé.
3: Mọ̀ bá mi ṣe.
2: Olùgbàlà rẹ̀ lágbára.
3: Your redeemer is
2: strong. Ní gbígbà yóò gbà
3: ọ. He saving you, he saving you.
2: Gbogbo ọ̀tọ̀ sọ̀wọ́
3: papọ̀. How God that join hands.
2: Mo wọ Májẹ̀mú 68. To stagnated your life, they will scatter. Ẹ̀bá ń wá gbogbo àwọn tó ní business ńlá. Ẹ̀bá ń wá àwọn tí wọ́n ní kárìà ńlá. Ẹ̀bá ń wá àwọn tó ṣiṣẹ́ ní ọ́fíìsì
3: ńlá.
2: Wípé àkókò tó tí wọ́n fẹ́ fẹ̀ sí. Orí Májẹ̀mú Samuel yẹn náà ni mo wà. Lẹ́ni pẹ̀lú Psalm 24 àti 126. A fi 20 kun lẹ́nu. Ilẹ̀ gbọ́dọ̀ gbọ́ tiẹ̀.
3: Kí
2: Olúwa nílé àti ẹkún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀lé sínú ẹ̀, ó fìdí ẹ̀ sọlẹ̀ lórí òkun, ọ̀rọ̀ ló ń jẹ́
3: bẹ́ẹ̀,
2: mà dábàlẹ́ àkàdà, mo ní ọjọ́ méje fẹ́lẹ̀ yóò, yóò dà fún wa. Fi ọkàn sí ọ̀sẹ̀ tí mò ń pa yóò, yóò dára fún wa. Wá gbàdú
3: eléyìí,
2: orere tó jẹ́ tèmi,
3: tí
2: ń bẹ lágbo àwọn ọ̀tá, jáde wá, ò ní dúró sójú kan. Lọ́tún lọ́ọ̀sì, every good thing that belongs to me in the camp of the enemy, come forth, mo gba orere to jẹ tèmi, mo gba
3: oyè
2: ọlọ́run ẹ sọ̀rọ̀
3: màlàm.

0: ọba akibọlá ẹdá like bọlẹ níbẹ lọjọ ọpọ facebook yẹn náà ni ẹ ti share rẹ kọ lọ daada
1: ori tawọn ọmọdé
0: ọmọdé lálẹ yìí sì yin lọrun
1: láti jẹ bá jáde kẹra àbàtọ wálé
0: ẹyin òkè lálálá
1: àwọn
0: lọ lọwọlọwọ o ìdíje ẹfẹ yẹ àgbáyé ọba akibọlá láàrin orílẹ̀-èdè france
1: ori tawọn ọmọdé
0: àti orílẹ̀-èdè.
1: Paraguay,
0: I'm here, you don't know. I'm here, you don't know. I'm here, you don't know. I'm here, you don't know.

0: nkan soso bayi na la luko ni e yo di dara nikan ni ktn ni meya meya
1: ta ba mi se go
0: hello
2: hello
0: sir e ma ka le ma
2: e ka le
0: o ko yin o
2: ya re le so la to je ni
0: o ya nu ele so la to je mi le de le so lu nkan
2: be da da la wa o
0: ah wo ya yi e ka ko ni se mi
2: e de e de eyan mo
0: e ma wo film a n bo bi ta ti jo jija jinja ara wa eni o te loyi laluba a mo gogo e lale
3: international sule la o ma le ka tu sere lo
0: toli ti lu le to
3: ayin de bu sire
0: e mi wa na n feel e lo be hello
2: hello
0: e ma ka le sir Olorun ko eto e oruko yin.
2: Oruko mi ni Okunkaye Kasim.
0: Ogun.
2: Okunkaye Kasim.
0: Se wa dada. Ise wo le nse?
2: Omo ko la wa driver.
0: E fara balẹ o. Nti mo bere e ke ole dahun. Ise wo le nse driver ni mi omo agboro. Se me je pe lo omo agboro. Se mo je pe lo omo agboro.
2: E ma o.
0: Ah ah.
2: Driver wa.
0: Eh mi ka le won.
2: E driver.
0: Oni e wa nwa mekra.
2: No.
0: Bossi.
2: Odo bossi tawo.
0: Ngbe ni driver ni yin ru oko wo le wa nwa.
2: Bossi, bossi.
0: Eh, e fi na olodo si gate.
2: No, tawo, tawo.
0: Ada. Ona oni di gbo igbo ni dona. Hello.
2: Hello, agbeto.
0: Olorun ko eto ta lo ma soro yi.
2: Orúkọ tèmi ni Adésínà Simoniwu láti àná Mọ̀dúnà fi àná.
0: Ṣé ẹ wà dáadáa?
2: Àdùgbò ẹni ẹ̀ ní fi rúṣe bọ́tẹ̀lì.
0: Àmì ọlọ.
2: Ṣé ẹ rúgbà lè bọ́tẹ̀lì?
0: Ẹ̀yin náà ẹ máa fílẹ̀ ẹ̀ bẹ́ẹ̀.
2: Àṣìlẹ̀ fẹ̀mú yìí gan-an, fẹ̀yìn ẹ̀ ní tòótọ́.
0: Ọlọ́run ni kì í sà wá.
2: Ẹ kú ètò.
0: Hello.
4: Ẹ
0: máa ká alẹ́ sà.
4: Jami Babola ni láti lọ Adó Àwáyé.
0: Láti.
4: Ìlú Adó Àwáyé ló
0: kí. Ṣé ẹ wà dáadáa?
4: Àdúgbò ẹjọ́ kí ni fans ń play?
0: Sí ni sọ̀rọ̀ wọn sí 00 wọn ń gbá lọ́wọ́ àwọn àti Paraguay.
4: Ọ̀pọ̀ ẹ ṣeun.
0: 00 wọn ń gbá lọ́wọ́ ẹ ṣeun. Hello.
5: Ẹ̀rọ máa kí bọ́lá.
0: Ọyẹ ẹja lọ fẹ́.
5: Ẹ̀rọ mẹ́kan fẹ́.
0: Ó yé mi.
5: Ìlànà ìgbà ń kí wá o.
0: Ẹ̀jẹ̀ á dé bẹ́ẹ̀ yẹn ní sùúrù.

tẹ́tọ́rì olóyè bọ́lá ìgè mọ́sá ń wí fún ọ̀tọ́ ọba rẹ́nìkan láyé ó ti lo kò rí láyé ó ti lo ọlá rí ó ti wo àwọn aṣọ tó tanná rí ó ti wo bàtà tó nítumọ̀ rí ó ti kọ́lé ńláńlá rí ìgbà wa sọ̀rọ̀ lórí ẹ̀ bóyá olórin ni tó rí ti fi ilẹ̀ bóyá pèdèpèdè ni ọ̀rọ̀ ti fi ilẹ̀ ó gán ti fọ̀rọ̀ lẹ̀ kálukú ti jọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ bóyá ó ti àtà ni ọlá ti ṣí lọ lára ẹ̀ tí wọ́n wá ń sọ fáwọn èèyàn ni wípé kò lè má rí bá a fún wa tí wọ́n padà mọ́ bí wọn náà ni wípé ń bo ni wọn náà ọba já ọmọ yẹn di òun náà tó ṣe wípé bọ́bá wà bí ó jókòó sí àwọn èèyàn máa pààrọ̀ ọdún ẹ̀ ní lápájá fẹ́ dìlífà owó mọ́tò tí wọ́n fi ṣiṣẹ́ o kò sọ́kọ̀ kankan di ẹ̀ mọ́ béèrè rẹ̀ àdúgbò bíi ti ń gbé ń gba ọ̀kadà àgùnrin báyìí ni wọ́n fi ṣe yẹ̀yẹ́ ó rí gbẹ̀yìn tiẹ̀ náà.

0: More music at God.
1: Baba yoju ago wa ti wa ni 11:36. 32 FM ni bi bi. Si ti mo wi pe ikanni ni laarin awon ikanni. Ba dowo oloni kota to ka wa ma lo nu oni lefun kini lelegun. Love the house. Ni premier. Lori oke tente makara. Wọ́n paluda báyìí ni wọ́n rọ́kọ́ paluda báyìí ni wọ́n rà dá paluda báyìí ni wọ́n rà gbẹ̀dẹ̀ lé olúmọ̀kẹ́. Bá mú kí n jọkọ̀ Ṣáídì Òṣùpá, wọ́n bí yẹ́ fi sára wọn jìgì kọ́ gbá sí wọn lára yagiyagi gbé sókè. Ọ̀yá yìí pọ̀ mọ́ yìí.

ẹgún tó tẹ̀lé rí ọ́. Inú ẹgún náà láti máa lọ inú sàjẹ́. Ẹ kan ní kí ló dé tí mo mọ̀ mú sàjẹ́ wá gbogbo ọjọ́ Sátidé fílẹ̀.

0: Hello. Ego wole tele ngba keke. Mi o gbo. Oji laduba. Lati bole ti tele. Lato jelebo. Ora.
1: Ni si we ja gbelu mi.
0: Hello. Hello. Hello.
1: Hello.
0: Zero 08097 odometer 949. Hello.
2: Hello, Aladini, can you?
0: Abaka, Lesa.
2: Lesa, Aladini, Ladi, good engineer.
0: Say, Wadada.
2: Kaza.
0: Who call you?
2: Ata, Aladini, Ladi, good engineer.
0: Uneba, yeah. Ale, Ego, wole, tell him, Akiki.
3: I'm not going to be able to do it. Ẹ
0: kú ètò. Ọlọ́run kú ètò ẹ.
3: Ẹ mọ̀ mọ̀ ṣe o.
0: Àmì sáwọn bàbá ọ̀pẹ wọlé lálẹ́ yìí.
3: Àwọn ọ̀pẹ wọlé sáà.
0: Ní aago mélòó?
3: Àwọn aago mẹ́jọ wọn ti dé.
0: Wọ́n wá jẹ àmàlà àbí ráìsì wọn jẹ.
3: Àmàlà wọn jẹ.
0: Àmàlà.
3: Bẹ́ẹ̀ni.
0: Àmàlà white.
3: Dídí.
0: Àtọ́bí ewédú.
3: Bẹ́ẹ̀ni.
0: Pẹ̀lẹ́já.
3: Bẹ́ẹ̀ni.
0: Ibo wá làwọn ọmọ wà báyìí, ṣé yàrá wọn ni àbí ọ̀dọ̀ yín náà?
3: Yàrá wọn ni.
0: Ẹ̀yin àti wọn wá jọ wà papọ̀.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Àwọn wá wọ níkà. Hello.
3: Òdà yín lórí ọmọ yòókù o.
0: Àwọn wọ níkà.
3: Wọ́n wọ̀.
0: Ẹ̀yin wá rú aṣọ mọ́ yà.
3: Bẹ́ẹ̀ni.
0: Má ṣí àdáadáa dákun. Ṣé àyẹn ní fi mọ̀ pé mi àti ẹ lajọ mọ́tò yìí wá? Àti 2FM 94.9 fẹ́ yẹn. Lójú ọ̀pọ̀ Facebook ni ẹ o. Lójú ọ̀pọ̀ YouTube náà bẹ́ẹ̀ náà lórí. Instagram handle ilé-iṣẹ́ wa náà bẹ́ẹ̀ náà lórí kan náà. Hello. Ẹ máa ka lẹ̀. Odo yẹn láti. Ṣé wà dáadáa? Eégún wo lẹ tẹ̀lé gbá kéke? Kílẹ̀ bó? Èmi ọ̀gbọ́. Máa ń ṣí ààrẹ

0: Praise the Lord. Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ni náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ sí hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn, máa tó padà tún mú sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn, mi ò lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. Ṣùgbọ́n nígbà tí mo wá ń gbọ́ program bàbá, wọ́n wá sọ pé àwọn wo la à expect lórí òkè nínú program tá a ṣe ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a ṣe kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbí bàyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé bí wọ́n sọ pé credit láti ni wá ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá ṣe pa bá wọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n yẹn kankan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àní mo sá ṣáàgì ara mi àti ìgbà mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ̀ ń sọ fẹ́ tó pé pé mo fẹ́ jẹ orí òkè mu wá ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí mo kọ́ rò pé bí ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ mo ní àmúni mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù nìyẹn eré mo pé bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android rẹ
0: láti bá mo ti dá iye pé ká sí mi lórí tó tó bẹ́yẹn
1: wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọ jẹ́ ti dá iye bẹ̀tẹ̀ orí òkè lánàá bọ̀dọ̀ bẹ́ẹ̀ pa nù ẹ tí ó sùn yẹ fi gan.
2: Àjọjà mẹ́tí ní sọ́ọ̀tì sọ́ọ̀tì.
1: Ìnáwó ẹ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen. Bye bye.
3: Ọ̀rọ̀ yìí ti dé.

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbi mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún ọdún márùn-ún. Mo wá jáde. Mo wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá
1: gbàdúrà.
0: Bẹ́ẹ̀ni sà. Mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Òun tí a kọ́ ọmọ mi bímọ. Wọ́n ní ká mú nǹkan ọmọ wá mi kàn mọ̀ pé pampasì tí mo mú wá pé ó pọ̀ mo ṣáà fún un. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹni bí ẹ kí Alleluia.
2: Alleluia.
1: Màmá láwọn mọ̀ pé pampasì táwọn kó lá nípọ̀.
0: Pampasì yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú ṣàwọn pé gbogbo wọn ló ń lo pampers. Mo bá kó pampers lórí igbá mi. Mo dì sí Lailonberg. Mo ṣáà wá síbí pé Ọlọ́run o ọmọ mi omi ìfẹ́ kú kọ́pùmọ̀ mi kan wà. Ó má lọ́mọ o. Bá mi fún lọ́mọ. Ó dẹ̀ ṣe. Oṣù ń gan. Menstruation tó ṣe
1: ní ìlà yẹn. Lẹ́yìn kò ṣe menstruation
0: mi mọ́.
1: Gbogbo ẹ̀yìn tó ń wọ́ mọ́. Lẹ́yìn ìpàdé yìí oyún ló kù tẹ́ máa ní.

0: legend.
1: Ti àìsàn jáde lágọ̀ọ́
2: yìí. Who sick men out of this body?
1: Ti ọmọ ẹbá ṣàìsàn fọwọ́ kan.
2: If I tell you sick, lay hand on them.
1: Fọwọ́ kan fọ́tò àwọn tó ṣàìsàn.
2: Lay hand on them, be just.
1: Lé àìsàn jáde.